0: mi.
1: Gbogbo ilé ìṣà mi lẹ́ni tọ́sí ayé òní gbọ́dọ̀ sẹ́yẹ kò wá bá onílé o. Kábíyèsí abámi tí gbogbo bọ́ lẹ wa. Tọ́lódùmọ̀ rẹ̀ máa sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ sí àwa lọ́rọ̀ tá a fẹ́ sọ ni. Ọba tó sọ aláìlẹ́nì kan wá di èèyàn látà ayé tó fi wá tọrọ. Ọba mi àrà nínú àrà ọba tí fi àrà dẹ́rọ̀ lójoojúmọ́. Arógun má tìdí arógun má jọjọ. Ọba mi adi lẹ́dọ́gun olúpinmiri ayé ọba mi adi múlà. Ọba mi tí àṣírí rẹ̀ ò túrí tí ò dẹ̀gbà kárá yóò tún wá ní àṣírí. Orí adé wa sùn tá ìbàrẹ̀ olódùmarè. Láńláwọ̀ ọjà sásán lórí àwọn ọmọ wa. Kò dá àdúrà wa sí wa lágbára. Tọ́ bá lọ ṣe mọ́ kí la fẹ́ ṣe. Adúpọ̀ rẹ̀ gbàngbà gbẹ́ngbà fẹ̀fẹ̀fẹ́fẹ́ tẹ́ ń ṣe fún wa tó ń rú wọn lọ́jú. Alábọ̀jú bímọ láyọ̀. Ó jẹ́ ògbòdì lára wọn wọn máa fọ́jú ọmọ bẹ̀ wá ká tó jẹ. Gbogbo ilé kò fáyọ̀ kẹ́ pariwo go go go go go go go go go. Ìwàlẹ̀ ayé Ọlọ́run ló gbé mi débi pásítọ̀ Fọ́kẹ́yẹ mọ́ ni bàbá alábìyẹmọ ni mò ń jẹ́. Ní oṣù kẹjẹ yìí ojú rẹ máa rí ire ọmọ o. Ní àárín ọdún ọ̀rọ̀ rẹ yóò dẹyọ̀ tọmọtọmọ o. Aṣọ ìgbàlà ń dá fún ìgbà ìgbà òní kọjá rẹ o. Omi kì í wọ́n lára jẹ ohun rere òní wọ́n o. Ayé òní fi olóògbé kó orúkọ ìwà tọmọ rẹ. Olóòrẹ́ máa gba ọmọ rẹ bó ṣe rí o. Ókàndínlógún ọmọ rẹ máa padà dé ogún o. Ẹlẹ́rìí múyẹ́múyẹ́ kò ní gbọmọ lọ́wọ́ rẹ. Ẹ̀rín òjẹ́ kọ́kọ́ ọ̀nà lórúkọ jẹ́ kò ní hàn lẹ́mọ. Onípẹ́pẹ́ fúru àdúgbò kò ní fàyàyà gbọmọ lọ́wọ́ rẹ. Abilé ìjọsìn bójú kò ní rí sí ọmọ rẹ. Ayé òní fọmọ tí ó gbọ̀ngbọ̀n. Agbọ̀ngbọ̀n làgbàlagbà fi sẹ́fún mọ̀lú òní ṣiṣẹ́ nínú oṣù tuntun. Ọlọ́run yóò kọ́ ọmọ ṣe nínú oṣù yìí o. Ọmọ rẹ máa mítọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Nínú oṣù tuntun ọmọ ológun yóò ní jábọ̀. Aya rẹ̀ ò ní di ayáláyá o. Nínú oṣù yìí ọmọ rẹ̀ ò ní di ọmọ ọlọ́mọ. Nínú oṣù yìí ara rẹ̀ ò ní kó aṣọ tọmọtọmọ. Àìsàn ò ní sọ mọ́lẹ̀ tọmọtọmọ. Kíndìnrín àti ẹ̀dọ̀ rẹ̀ ò ní daṣẹ́lẹ̀ nínú oṣù yìí. Báyìí lolúwa àwọn ọmọ ogun wì. Ó ní dẹni ẹ̀yìn tọmọtọmọ. Ohun olúwa jáde sí ọwà ṣe sábà. Ohun olúwa jáde sí ọwà ṣe rí mọ. Ohun olúwa jáde sí àwọn ọmọ rẹ máa rí bá ti ṣe. Ohun olúwa jáde sí ọ̀nà oṣù tuntun wà tó ti lẹ́tọ̀. Ohun olúwa tó fẹ́ kí kédàrí ìyá yóò yà ọ́ lẹ́nu nínú oṣù tuntun. Ohun olúwa tó ní ọwọ́ iná nínú kò ní jẹ́ kí iná yóò ju ọ̀tọmọtọmọ. Ohun olúwa tí ń mẹ́ aginjù yóò mú ọjà gbangba rere tọmọtọmọ. Oṣù yìí ò ní gbé sọ́kọ̀ ìwà nǹkan jẹ́ o. Àdàbà wọn ò ní bu ọmọ rẹ mọ́lẹ̀ lóṣù yìí. Second Kings chapter 4 lóṣù yìí wà jẹ́ àjẹyọ́ àti àjẹṣẹ́kù tọmọtọmọ. Second Kings chapter 7 lórúkọ Jésù ní ìwòye ọ̀la ire dé bá ọ. Owó yẹn dẹ̀ máa wọlé o. Bàbá tó rọ̀jò ready made bed ní aginjù kò ní jẹ́ kó rí jẹ ibi o. Ẹbí bá ti tán nínú iṣẹ́ ìṣẹ́bùṣe ò ní rí jẹ ibi. Ẹ̀sẹ̀yẹ chapter 20 verse 2 lóṣù yìí ò ní wọ́jọ́ àti bàtà ọ̀fọ̀. Ẹnu Anna gbọ̀rọ̀ ẹnu rẹ̀ gbọ̀rọ̀ lóṣù yìí. Ẹnu Joseph gbọ̀rọ̀ wá borí àwọn ẹlẹyẹ. Olóore máa recommend àwọn ọmọ rẹ fún aláàánú. Bí ọjà bá ti tú pàtàpàtà ní ikù lórúkọ Jésù ọjà ayọ̀ ọmọ rẹ ò ní tú. Ẹni àṣàfù kò ní dọ̀rẹ́ ọmọ rẹ lóṣù yìí o. Wàá jèrè fífún ni tó ṣe lórí àwọn ọmọ rẹ lóṣù yìí. Àjòjì ọwọ́ kọ ògbẹ́rù lórí wàhálà láàánú lóṣù yìí. Lóṣù yìí ò ní gba lẹ́tà fọ̀. Bàtà rẹ̀ fìlà rẹ̀ láfídàmà lábẹ́ tírélà kò ní jẹ́ ìpín gbogbo wa. Lóṣù kẹjẹ lẹ́ni ni ọmọ rẹ ò ní kíje. Ìjáde ìwọlé rẹ lóṣù yìí yóò jà sí ọpẹ́. Ríríṣẹ́ kò ní dúró nínú ilé yín o. Ayé ò ní mọ́ra fún ọ̀tọmọtọmọ. Wọ́n ní lu ọmọ rẹ lóṣù yìí o. Ìgbà ara làbúra júlẹ̀ yóò ṣọ ayọ̀ rẹ ló máa jẹ́. Lọ́dún ìṣẹ́ pínsí méjì wọ́n ní pé ògo ọmọ rẹ yẹlẹyẹlẹ. Lọ́dún ìṣẹ́ pínsí méjì wàá gbọ́ ojúlówó rẹ̀. Lọ́dún ìṣẹ́ pínsí méjì dákẹ́jẹ́ ire rẹ ti dé. Lọ́dún ìṣẹ́ pínsí méjì ò ní ṣẹ̀ sí lórí ọmọ. Lọ́dún ìṣẹ́ pínsí méjì ò ní lílà kọjá tójú ẹ̀mí rẹ lọ. Lọ́dún ìṣẹ́ pínsí méjì Ọlọ́run ò ní dójú ti ọ̀. Lọ́dún ìṣẹ́ pínsí méjì ojú rẹ ò ní rí màbó lórí ọmọ rẹ. Títí tó di yín agún lọ́dún lórúkọ Jésù ò ní ṣàṣẹ dànù. Kágbàdo tó dẹ̀ kọ àlọ́ wọn papọ̀ lórúkọ Jésù ò ní ṣàṣẹ dànù ní ìyókù ọdún yìí o. Gbogbo ayé ò lè fẹ́ràn rẹ ìyókù ọdún yìí ire ló máa rí o. Dòrẹ́sì Sájà mi ní ìyókù ọdún yìí ò ní ti aṣọ ayé mọ́lẹ̀. Ní ìyókù ọdún yìí ìyanu àfojúrí àfẹnu wò ó yá olúwa yóò ṣe o. Ọmọ rẹ ò ní pàdé akọni sí wàhálà. Ọ̀nà kò ní dàrú fún ọ ní oṣù Júláì. Jésù yóò wo ìwà ọmọ rẹ ṣe lọ́rẹ ní ìyókù ọdún yìí. Ìrìn àjò ogo kò ní dàrú mọ́ ọmọ rẹ lọ́wọ́. Ní àárín ọdún àìsàn ò ní sọ mọ́lẹ̀ tọmọtọmọ. Epo lóru ó ní yan kí ò ní ba tiẹ̀ jẹ́. Aṣọ alálọ́wọ̀ ayé ò ní tako sí àlà rẹ ní oṣù keje. Wàá ṣẹ́gun àdánwò nílé lóko lọ́nà ọjà. Ó yẹ wàá ṣẹ́gun ìfàsẹ́yìn. Oṣù keje ọmọ rẹ ò ní kú tó ẹ́. Ilẹ̀ ò ní mi ọ́. Àlejò lọ́wọ́ ní oṣù keje owó ò ní sá fún ọ. Ayé ò ní fojú ó tán wo ọmọ rẹ lóṣù keje. Ó máa soft kò ní le fún ọmọ rẹ.
2: Move your radio with me.
1: Pẹ̀fínú tí kò ní ràn tìrantìran ní oṣù kẹje. Tó bá ń ṣe lóṣù kẹje wà á máa rí ṣe. Gbogbo ìjòkó ló ń sítọ́ lórúkọ Jésù Ọlọ́run á máa kọ́ ọmọ ṣe o. Afẹ̀rí gbé rí ọmọ kò ní gbé rí ọmọ rẹ lọ. Bí oṣù kẹje ọmọ rẹ ò ní jóye tọrọtọrọ. Ayé ò ní fìpì gbowó lọ́wọ́ ọmọ rẹ lóṣù kẹje. Ẹlẹ́dẹ̀ ò ní jẹ́ kí ìwà tọmọ rẹ tán o. Wàá mọ ohun tó ń fowó ṣe nínú oṣù kẹje yìí o. Oṣù kẹje ọmọ rẹ ò ní dájú rẹ. Oṣù kẹje ọmọ rẹ ò ní yanun sí ọ. Ilẹ̀ tọmọ rẹ bára ayé ò ní sí sórí rẹ. Ọmọ tó ń fọ ẹ ló jẹjẹ kò ní gé kara rẹ jẹ o. Bí oṣù kẹje ìṣẹ̀lẹ̀ amúnẹ̀rẹ̀dùn ó yàgbà. Ó wọlé wẹ́rẹ́. Màá lè má bá lọ fi ń jẹ èèyàn lóṣù kẹje wàá lè wàá bá wàá dẹ̀ gbà. Ẹni abánà lára ta ayé ò ní fọmọ nà ọ́ lẹ́gbà. Mọ́ rọra ní oṣù kẹje gbogbo ènìyàn kan ló fẹ́ràn rẹ lórúkọ yé wọn ní fọmọ bú ọ. Ẹ̀mí ènìyàn kò ní tọwọ́ ọmọ rẹ bó ní oṣù kẹje. Ọlọ́run ọjọ́ wọn wàá rí tiẹ̀ ṣe tọmọtọmọ ní ilẹ̀ alàyè. Ọmọ rẹ ò ní mú kọmọ́ka lóṣù kẹje o. Ohun tó múnú yín dùnú lẹ́yẹ kò ní padà pa yín lẹ́kùn. Olúwa máa rán ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ ní oṣù kẹje o. Ẹni mímọ́ máa gbé sókè tọmọtọmọ ní oṣù kẹje. Ayé ò ní fi fáìlì wá tọmọ rẹ pamọ́ ní oṣù yìí o. Ṣé bó ti mọ ẹlẹ́wọ̀n aṣàpọ̀n ọmọ rẹ ò ní kọjá ayé rẹ̀ ní oṣù kẹje. Bó o bá ń rí bí wọ́n ṣe ń rí rọra máa náwó ò ní náà rẹ̀ apá o. Òjò kì í rọ gbígbóná ara ò ní ní ó ní oṣù yìí. Gẹ́gẹ́ máa ṣe gẹ́gẹ́ lọ́dọ̀ olóore ìwà tọmọ rẹ lóṣù yìí o. Òjò kì í rọ kó tà sí ilẹ̀ irí àìtàsí ó yàgbá tọmọtọmọ. Ogun àdáyébá ogun àdáyémọ̀ ó parẹ́ lóṣù yìí o. Ayédújẹ́jú ya lọ́ọ̀ ní jìyà tọmọtọmọ nínú oṣù yìí. Ọmọ rẹ ọmọ mi ọmọ wa wọn máa dókè sọ̀rọ̀ nínú oṣù yìí o. Àìlọ́ ọkùnṣà mi ò ní fayé lẹ̀ ní rèwerèwe ọjọ́ ayé rẹ. O ní sanwó gbogbo ọmọ ní mọ́ṣúárì. O ní fi rọlọ́pá rọlẹ́sẹ̀ parí oṣù yìí o. Ìfẹ́ dúkọ̀ àwọn ènìyàn kà lórí ọmọ rẹ ó bàjẹ́ o. Ọmọ rẹ máa kọ́ rẹ bá ọ. Ọmọ rẹ ọmọ mi ò ní síléyà o. Genesis 30:11 Ire dé, ayọ̀ dé, ìgbéga dé, promotion dé, ẹ lọ rẹ́rìn dé báńkì o. Lẹ́tọ̀ ní lọ bí ìtẹ̀ǹdílé yìí kọ sí rere. Má bẹ̀rù nínú oṣù yìí oṣù ayọ̀ rẹ la wà. Igi ọlá ìdílé yìí ò ní wọ́wé lóṣù yìí. A ò ní gbọ́bi sí ìdílé yín lóṣù yìí. Ilé yìí ò ní kan lóṣù yìí. A ò ní rogo ẹkú àtẹ̀mọ́ra nínú ilé yẹn o. Ẹ wá máa tàmí ilẹ̀ kọ́ ọ̀la ó sí nínú oṣù yìí. A ò ní tán sórí ìdúró kan tó jẹun ọmọ. Wàá ríre gbẹ́mú lóṣù yìí ó bọ̀dà. Lóṣù yìí ìyàwó oníyàwó ò ní wù ọ́ bọ̀dà. Àti lórúkọ Jésù ẹ̀mí ìtẹ́lọ́rùn yóò bàlẹ̀ yín lóṣù yìí o. Jésù Olúwa wa. Ẹnjíníà gbé wa lọlé agbára.
0: Ọmọ mi tó ti ń wáṣẹ́ tipẹ́tipẹ́ láti bí ọdún mẹ́ta. Ìgbà tó wá díjọ́ Friday. Bí wọ́n ṣe wá pẹ̀lú ọ̀sán pọ́pọ́ mi mi. Àdúrà yín ti gbà pé wẹ́n má gbà kí tóun ti ń bẹ lọ́run láti jọ́
2: yìí.
0: Wọ́n ti padà pọ̀ wọ́n ti fóun níṣẹ́. 400,000.
3: Ó máa kúnlẹ̀ níbi tí a dé yẹn.
2: Yes sir.
3: Ibi gíga láyé. Ọmọ yín náà máa débẹ̀.
1: Màmá ṣọ́ọ̀tì gẹ́ẹ̀tì Big Note yẹ. Ṣọ́ọ̀tì kórúkọ àwọn ọmọ rẹ àti ẹ̀bì àdúrà rẹ sínú rẹ̀. Ṣé àwòrán dẹ̀ ti wà nú ẹ o? Nítorí àárọ̀ ní ìfọ̀lámà gbogbo rẹ̀ pátápátá. Òní yẹ máa gbàdúrà sí gbogbo rẹ̀. Màá wá dá fọ́tò yẹn padà fún ọ lẹ́nìí. Ṣé ó wá rí orúkọ àti ẹ̀bì àdúrà ti mẹ́nu Big Note yẹn? Èmi àti àwọn evangelist tún gbé lọ ìrìn àjò àdúrà mi. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sùbọ̀sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùn State. Ní bọ̀sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ọ̀rẹ́ ó pé ọjọ́ kejìlá máa dá lẹ́ni. Bá a ṣe ń da lórí àwọn ọmọ la máa da lórí dádì mọ́ mi. Olùfẹ́ o, gbogbo ọrẹ tó ń dá yìí lọ dániwáyé ń bọ̀ ọkọ lẹ̀. Bó ti wù kó kéré tó bó ti wù kó pọ̀ tó. Ìwọ ṣe àrípò dá ọrẹ ọpẹ́ lẹ́ni. Kó o fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Òkè òkè lọ́wọ́ afúnni gbé òní tọrọ jẹ láyé. Ní ọjọ́ Friday, ìṣòro wà fún gbogbo ènìyàn jákèjádò. Gbogbo ènìyàn mọ̀ wípé ẹ̀ka lóṣù la máa ń ṣe ìṣòro wa. Ó máa ń bọ́ sí Friday àkọ́kọ́ nínú oṣù. Sọrí ìṣòro Friday yẹn. Omi òkúta ti ka Sam Sinani kí pín fún gbogbo ènìyàn. Tó bá ti ń bọ̀ kó mú ike wá ní ìṣòro Friday. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Ààyè ló wà.
5: Hello, hello, prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
6: From Lagos, this is
7: your
2: 104.5 FM. This is Jordan 105.5.
4: Station with a voice for untrue.

0: ẹ ma gbàdúrà
1: ṣe gbọ ẹ ma gbàdúà wo bi jẹ n bèrè ṣe n gbàdúà n ta ran mi
2: si. Your favorite tunes are just a click away.
1: Kẹ ẹ má ṣe bọ́ sínú ìdẹ́wù. Yes.
0: O fi wọn sílẹ̀ ní
3: social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan.
0: Fọ ìṣọ̀kan.
1: O fi wọn sílẹ̀ ní ìwọ̀n ìṣọ̀kan.
0: Ó kúnlẹ̀ ó sì.
3: 105 FM Lagos. Listen on the go.
0: Gbàdúrà.
1: Ó tún kúnlẹ̀ ó gbàdúrà wípé.
0: Bàbá.
1: Bàbá. Ayín kéke ẹ dìde ẹ gbàdúà. Mọ́mì ìwọ náà dìde mi tó wà. Kò gbàdúà o kò má ba bọ́ sínú ìdẹ̀wò má bọ́ sínú wàhálà má ba bọ́ sínú ẹkún má ba bọ́ sínú òṣì má bọ́ sínú ìbànújẹ́ onímọ̀jẹ̀ mọ̀ràn mi sí ẹ ní tí àárọ̀ kí là ó wà fi parí ẹ ibi nítorí ìgbàlẹ̀ mi rẹ ni ẹnìkan tẹ fún ẹkún àwọn ìwọ náà bá yọ̀ǹda ayé rẹ pátápátá fún Jésù ló bá parí ìwé rómùrí kẹwàá ẹsẹ̀ kẹsàn-án sí kẹwàá kí ló wí.
0: Pé bí ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ Jésù ni Olúwa.
1: Bá fẹnu rẹ jẹ́wọ́ Jésù.
0: Tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé.
1: Tó gbàgbọ́ ní ọkàn rẹ pé.
0: Ọlọ́run jídìde kúrò nínú
1: òkú. Ó jídìde kúrò nínú òkú.
0: A ó gbà ọ́
1: la. A ó gbà ọ́ la.
0: Nítorí ọkàn ni a fi ń gbàgbọ́ sí òdodo.
1: Ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo.
0: Ẹni ni a fi ń jẹ́wọ́ sí ìgbàlà.
1: Ṣùgbọ́n ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo. Ẹnu la fi ń jẹ́wọ́ sí inú ìgbàlà. Ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo. Ẹnu la fi ń jẹ́wọ́ sí inú ìgbàlà. Onímọ̀jẹ̀mọ̀ràn mi sí ẹ ní gbogbo ilé tó gbé ń gbọ́ mi pátápátá ìwọ náà gbọ́ náà fẹnu ẹ jẹ́wọ́ sínú ìgbàlà ló bá parí jẹ́ ká lọ síbi pẹpẹ jẹ́ àlọ́ gbàdúà wàá máa kígbe pé olúwa olúwa gbogbo ogun òun ò ní jẹ́ ń lọ jìnà olúwa fi náà ogun yẹn láàárẹ̀ kó gbà mí lọ́wọ́ ogun yẹn kó tu mí lẹ̀ àdúà. Malé Bradolobia, Ligata Papa, Ruby Adole Brosoka, Le Tubini Anama, Le Kete Teribra, Jesu, Wama Pariwo, Ogun Luja Babati Yame, Totun Yame, Uluwa Fenana, Ogbodo Jini Mama Oya, Dua, Marebwa Adele Brabush, Le Katotwa, Aparobi Abamosay, Jesu, Oluwawa, Amen. Nibi to be de bumi na tururu uruko Jesu. Owo ina wonu omi e. Lomi ye ko ori segun.
0: Amen.
1: Lomi ye ko ori tusile. Ko de fa yo tupe.
0: Amen.
1: O ti ri be ko yi kan.
0: Amen.
1: Jesu, Oluwawa.
0: Amen.
1: Ka Psalm 18 si. Isegun daju. Ka 3 si. Isegun daju. Ka 2 si. O padà wá yin Ọlọ́run Jésù Olúwa amen. Níbi tá a dé bàbá mi rán mi sẹ́nìkan nílé wo bí ní gbogbo ibi tó gbé ń gbọ́ mi ẹnìkan náà la rán mi sí. Ẹnìkan wà tí Olúwa ní kí n súre fún ibì kan yẹ nínú ara rẹ̀ o gbọ́wọ́lé mo sọ tẹ́lẹ̀ ibi tó yẹ Olúwa dáwọ́lé Olúwa tó egungun yẹn padà Olúwa tó ara yẹn padà kí ìṣẹ́gun dájú kó dẹ̀ wá yin Ọlọ́run Jésù Olúwa wa amen. Níbi tá a dé jájókòó engineer. Gbé wa lọ ní agbára. Bóyá orúkọ yín ti tẹ́tí wá kiri Jésù.
4: Mo yin Ọlọ́run lógo orúkọ mi ni Mary láti Èjìgbò.
1: Láti Èjìgbò.
4: Mo last month ni mo wá sí Bibas fúngbà àkọ́kọ́. So orí rédíò mo ti máa ń gbọ́ program yìí. So mo dẹ̀ máa ń gbọ́ nípa òróró Gẹ́stímánì yẹn dáadáa. Pé táwọn èèyàn máa ń jẹ́rìí. So mo wá rà ní last month yẹn mo ṣáà mú lọ́lé. Each time tí n bá ti ń jáde máa lò ó máa fi sẹ́nu pé Ọlọ́run ìpè Ọlọ́run iwájú. Gbogbo tí Ọlọ́run da jẹ́ kó ṣiṣẹ́ fún mi fún rere Ọlọ́run dẹ̀ ń jẹ́rì rẹ̀. So ó wá tó bí 2 weeks mo wà ń bi iṣẹ́ mo gbóúnjẹ síwájú mo ṣáà jẹ oúnjẹ yẹn mo ṣe jẹ́ tán torí mo wà ń break mo ṣe jẹ oúnjẹ yẹn tán. Mo kàn wà ní kiri Lazek break mi tó over. Mo wá rí i pé mo ṣe dùbúlẹ̀ yẹn ojú kan bẹ̀rẹ̀ sí ní ta mi ni face by own ta mi
1: ni
4: mi ò fi mi ìfọwọ́ atakọ̀
1: sáta.
4: Lẹ́yìn tó tún ta mi ó tún wá ń gbóná. Mo lọ ìsàlẹ̀ mo lọ bomi sójú mi ò rí changes kankan. Mo ṣáà ń gbogbo bible tí mo lè kó tí mo ṣáà ń kó tẹ̀ kò ṣáà mi tí rí any changes mo ní irú disease wo lélẹ̀ nígbà tí mo wá délé lálẹ́ mo ṣe délé lálẹ́ mo ní ìwọ ọlọ́run irú disease wo lélẹ̀ mo ṣáà gbọ́ ohun yẹn pé go and pray and anoint your face. Mo wá gbé omi àánú tí mo rà yẹn mo wá bù mo kàn bomi díẹ̀ mo wá fi bọ ojú mi pé Ọlọ́run ìpè Ọlọ́run iwájú tí bàbá yìí ò bá dalẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ fún mi tí ò bá sì dalẹ̀. So mo wá mú òróró yẹn mo wá fi pa ojú mo se lo sun yen ibi ti kini yen wole si yen the following week no to tun tele the same thing o je na mo je lowo but mo se je yen mo notice pe kan na awon police mi o ko ja bi mo

0: Oluwa ni wa bere si ya won le by favor nipa oju ere Olorun. Psalm 102 very popular place. Ozi bi nse soro oju ere ti ni kese bibeli ni verse 13 oni iwo dide Olorun ni won so yen o. Iwo dide iwo si sanu fun Sioni e wa foko yin si Oluwa dide sanu fun Epaphras. O wa so nkan tan idi ti o fi sanu mi. Oni nitori igba ati si oju ere si nitoto akoko na de ja lo waju ko ja lo seyin akoko mi de lati gba oju ere gbogbo eyan omo Olorun ninu convention leyi Oluwa ni akoko e de lati gba oju ere se ri kan du to nbe lowo yin e ara yo an yo lo titi ta fi lo tan in to ba yoku in your da sinu cream re ni enikan le da sinu cream be ni. Oh my God. O si bo se mama ba wa gba won adua ta ngba yi. Ti emi awon woli oni se oni oju ere. Bibeli ni asiko lati si oju ere igba yen akoko na ti de. Favor. Kini won pe be gan? Favor. E so pe favor. So pe favor. This is an unmerited grace. Ori ofe to le salaye ni and kindness. Ati ki won se yan laanu. That is receiving something positive that you don't deserve. Ke yan gba nkan rere ti o ye fun. Mi mo boyo le fi agbara se ami. Ore to le salaye, ibukun to le salaye, anu to le salaye, mo ni ki won pe kan lati osu keje oyagba oyagba oyagba oyagba. In the name of Jesus Christ. Eni kan ni se yen wa wa nu Bible Psalm 84 verse 11. Egbon ti Bible so oni nitori Oluwa Olorun li orun ati asa. Oluwa yo fun ni ori ofe ati ogo. Mi mo bo yo le se ami ko gbe to ami yen mi laaro kutukutu. Gba ori ofe lo fe li ati ogo. O wa so ko si orere ti yo fa seyin. Lọwọ awọn tirin dede ko so rere ti yo fa seyin lọwọ awọn eni tirin dede gbogbo eyin te gbọ mi laaro yi mo wonu jigbojigbo ase ledumare lo ki won ma fi nkan re wa okan ki won ma fi wa o in the mighty name of Jesus. Kini won pe ni favor in ti won pe ni favor ni divine blessing ibuku orun that is you will begin to experiencing God's goodness and approval. Eni kan ge ale so le bo yen o bere si ri itewo gba Olorun ki wa se niyan nikan ati gbogbo rere. That is what favor is all about. Gbogbo to ba yi aye re ka gbogbo o wa ma lo ni welemu ninu we Psalm 2 egbon ti bibeli so ni verse 8 and 9. Mi fe wa asu laaro yi bo o kan se mi bi ki nsoro ni poju ere mo pase gbogbo bi to ba gboride laye ki won mo foju ere wo egbon ti bibeli so nbi oni bere lowo mi emi o si fi orilede fun oni ni emi o fi awon orilede fun oni ni ngbo Olorun ba gbodidi ilu leyan lo to lu won mo fun yan ni ni ati iha opin ile li oro ile re ma fi ile fo Olorun so da bule sowo. This is the voice of God. Opa iri ni iwo fi fo won iwo si run won womu bi ohun elo amo nigbati Olorun ba mo to fe sanu eniyan ko to wa ni je kipa aye oka to fi aye ile ipa ota oni kawo atawon mo re eyin omo Olorun. E wo ti sister ina so bo la wa na anamo enikan to wa ni ki njo ki ntun oro egbe engineer e ja mo re ki nto ki baba mi baba re Femi Emmanuel baba lojo bi o egbe ran le dide baba mi baba re Femi Emmanuel mo nbo
1: oruko mi ni Nathaniel Ademide emi ni mo jeri ni 2 month ago pe Olorun se moto fun mi ni last year September October igba ta sese je ibibi main auditorium so baba mi wa soro won so pe awon fe ra transformer o ta so iye to pusha so ninu o business mi mo sa se iwon ti agbara mi le se won a fi owo yen so
2: bi mbo se se gbo nkan sister iloja denjo ni po ra moto eyin te ba ranti to ba ranti o wa njo nu leyin gba ti an si so be tan won wa gbo ti mo nso pe ah asi fe ra transformer touch ife ra transformer nilo transformer bi mo ni anilo gbalẹ awon ko dide na ni so awon na wa jade won mu owo latapo won won ni e ba hard owo yi ninu owo oja re ni o ibi won bade niyan oya ride on
1: so iko ti mo wa fi ori owo yen so ni pe ko to di birthday mi odun yi ipe ki olorun jo ninu anu e ko fun mi ni one of the biggest perfume store in Ibadan.
2: Nice. So elo ni owo yin e mo binu pe mo fe bere owo te san lojo yen elo le ko fun mi
1: 1 million naira ni sir.
2: O ti sun o si se n to pe owo mi o di ta lo be fo na ni 500 ta lo be fo na ni 1 million o kan ro lati nu e ni pe ah ah church mi ni bi mo le fe le si regun ki lo wa ri ki resort e won la won fe big shop.
1: So mo ni pe mo fe big store big one of the biggest perfume store in Ibadan. So iba to di April owo moto yo. So
2: owo ki lo yo
1: owo moto.
2: Nice.
1: So gbogbo to ti mi pe igba ti mo ti ra moto pe ibo ni mo tun ti fe ri owo lati gba store mo si ni je ni service mi bo mo sa dupe lodo Olorun pe Olorun saanu fun mi lai ni tenikan ninu bi Olorun se gbe ran lowo bo se se fun mi Olorun se fun mi
2: lai ni gini lo
1: lai ni ran lowo eni kankan ninu
2: ran
1: lowo Olorun bi Olorun se se
2: be
1: ni sa be ni sa Olorun se fun mi ju bi mo ti bere lo mo dupe lowo Olorun ipe lara owo business mi ti mo yo cash die ni bibe ti mo fi fun Olorun Olorun ra moto fun mi Olorun tun fun mi ni one of the biggest perfume store in Ibadan mo da gogo pe pada fun Olorun lara yin
2: e je n wo shop won let me see eh yes ah ah
3: e se kekere
2: o ti ri nkan.
3: Wow.
2: Ewo nti 1 million leader ka jade lai ni owo opin kankan owo ti won ma boss abi gba won ba ku omo le abi gba won ba to boss un to fe daku. We are raising billionaire not millionaire again in Comfort Life Mission International. Iwo ni obara re soro ko ko legbe ka ma run se kini kan emi mo ni e fi nkan mo mo si nwo aye sister lati kenkele ti shop jo ni ohun to ko imo aye re si nda si loju mi in si ndagba si iyipada nla si nde ba aye re alawon obi to ju okun lo eyin omo kekeke young sister let this one challenge you you can start small everything come big today the ewo shop sister ke se bo se bere ni systematically ba se nwo die die die die and look at the shop now and this is not eyi da. This is an excellent. Since time on na wo si owo ni wale. Ipe mi o mo gbi o galon. Mo do da won opin ti won fe fa ko your brother kan mo ti ri nisin to nsin adie. Isegun si oje ki brother mi o ni apojo. So si eleyi. Ikan ninu awon church ti Jesu nbo wa bani. Eyin brother tamara. A fe ma gbo testimony ti yin na lo ni konbe. Ijo ni ti mo ni eyin eyan wa ma so tan be se bere small. Only few men awon opin die awon opin die e ma je ki ti wo da be eyin opin te wa nu church awon opin sun kale ni isin anu se mi awon pastor ti lawon obin ori nkan se nibi ti nkan lo yi mana kapara da haladusha mon na wo mi si o titi dojo ogbo re wa ma lo kini
0: amen nice gbogbo eyin omo olohun eyin wo le ti sun re ma je mu yin onla kale yi eyin wo le isanda mewa ore majemu di ojo meji loni leyin ojo meje leyin 7 de mi oni so ore majemu mo gbogbo eyin te ba fe sun ore majemu yin o bere lati 2000 5000 10000 mo si kilo fun yin momo try lati san to mo na o mo na bi ti ri o gba daddy e try re Psalm 50 verse 5 oni ku awon ayan fe mi joje won o fi ebo ba mi da majemu account number church ni 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International First Bank. Bíyìn ọba wa wọlé ẹlò ilé 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ìyẹn ní ó gbé jáde. Olùfẹ́ òní lọ́jọ́ Thursday gbogbo ẹ̀yin tẹ́ wà sọ́nà church ẹ múra o aago mẹ́jọ lẹ́ pàdé èmi ò lọ sórí Facebook ní ìsìn ní aago mẹ́fà àbọ̀ níta ń bá bọ̀ lánàá láti mọ ìyẹ̀wò pẹ̀lú kándù wa tó bá tún di 12 máa tún àpíà lágbára ọlọ́run ẹnikẹ́ni wòlíì kí n fẹ́ fi bírèkì lónìí a sọ pé kí ní gbẹ̀ngbẹ̀ tí àwọn haúsá máa tà yẹn watermelon pẹ̀lú ẹyin méjì méjì ohun tá a fẹ́ fi bírèkì lónìí yẹn ó sì di 12 gbéyàn bá gbá àwẹ̀ tí ọba gbàdúrà kì í ṣiṣẹ́ ìfẹ́bipara ẹni lásán ni kó tó di pé máa kí bàbá mi bàbá rẹ Fẹ́mi Emmanuel ẹ jẹ́ ìfẹ́lẹ́ ìwọlé.
4: Orúkọ mi ni Oyèsílé Bọ́sẹ̀. Mo pàdé pé yìí ní 2024.
5: 2024 lẹ pàdé.
4: Rúkà ọmọ yìí ńlá ló mú mi dé chọ́ọ̀chì.
5: Rúkà ọmọ yìí ní.
4: Ìlà.
5: Ìlà ni ìyá tiẹ̀ ń tà. Ṣé bẹ́ẹ̀ ń bì báyìí?
4: Bẹ́ẹ̀.
5: Ẹ bá ń pe rúkà o.
4: Onídàádúró lòun náà.
5: Onídàádúró lòun náà. Ẹ bá ń pe tiẹ̀ náà. Ẹ bá ń pe. Sọ wà ń bì báyìí?
4: Bẹ́ẹ̀.
5: Sista Rúkà Yacht, ọmọ yìí ní ńlá. Ẹ máa bọ̀.
4: Onídàádúró dẹ̀ ni èmi náà. Mo ti bí ọmọ méjì tẹ́lẹ̀.
5: Okay.
4: Ọmọ yẹn ti wá pé 8 years.
5: Ètẹ́ bílàsì yẹn ti pé 8.
4: Bẹ́ẹ̀.
5: Okay.
4: Adẹ̀tú jọ ń ṣe mítìn, adẹ̀jọ ń wọ̀ ọmọ. Ó ṣáà ìváìtì pé ọlọ́run òjijì, àṣàmọ̀ ń wá. Bó ṣe wá di 2024 nínú oṣù kẹfà, ẹ pé program àwọn oníbìsí àjọ wa náà ni. Ẹni ká lo ọ̀sán pẹ̀lú omi mẹ́sàn-án. Ẹni ká omi agolis yẹn mẹ́sàn.
5: Èmi mo sọ bẹ́ẹ̀.
4: Mo ṣàrà omi yẹn. Ẹyọkan mo rà. Ẹni ká mọ ran omi sí lára.
5: Mo ní ẹ̀rà sí kọ́ mọ́ bá di gbèsè kọ́ mọ́ bá se. Àbí wọ́n fẹ́ dọ́gbọ́n tomi ni ẹrẹ yọkan ẹ máa rọ mẹ́jọ mi mọ́. Èmi ò ní ṣe ń tọ́lọ̀ ọ̀bà rán mi. Mo ń gbádùn yín.
4: Tí máa ti mu mi yẹn, omi first time ta ọkọ rà, omi bíbá ẹ̀ ni mo mú.
5: Ọtán.
4: Ìjọ ẹlẹ́ẹ̀kejì, mo ti wá rọ omi yẹn bí mo ṣe mu mi yẹn, mo ti lọ gbé sí orí ọ̀tá mi. Bó ṣe wá dijọ́ ẹ̀ka tó kò ní program, mama ni ẹni tó bá ní 1000 ipe kó fi sílẹ̀ kó mọ̀ dẹ́jà kó wá sọ pé bí ọmọ tèmi wá bí mo ṣe sọ̀rọ̀ yẹn mo san 1000 naira bá a ṣe san kálukú bọ́síta. Bọ̀ kó tó dìgbà yẹn tí n bá ń sunkún ipe ìwọ náà ṣàánú mi iwọ dàdé mo ṣe pàdé fọ́tò ẹ̀yìn àti mama àti bàbá Fẹ́mi inú àmì mo pàdé rẹ̀ ní Facebook ní ọjọ́ arúgbóde. Mo ṣàmọ tí máa gbé fọ́tò yẹn sí màá tó bá jẹ́ pé ọmọ sì wà lára mama ọmọ wà lára ọdẹkùnlé ọmọ wà lára bàbá mi tó jẹ́ bàbá Fẹ́mi inú àmì kó yọ̀dọ̀ ọmọ tèmi náà fún mi.
0: Wọ́n mọ́ bá ń bẹ lára bàbá mi bàbá Fẹ́mi Emmanuel. Ọmọ kára wọn bàbá o ẹgbẹ́ra ńlẹ̀ dìde gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri àgbáláyé nínú ilé mo fẹ́ kọ́ mọ́ bá mi sọ tẹ́lẹ̀ kọ́ mọ́ bá mi gbàdúrà fún bàbá mi bàbá rẹ̀ bàbá Fẹ́mi Emmanuel. Àwọn ọmọ July bí ìyàwó mi ṣe jẹ́ July olókìkí èèyàn ni wọ́n. Bàbá Fẹ́mi Emmanuel bàbá mi nìyẹn gbogbo ibi tẹ́ ẹ bá wà bẹ́ẹ̀ bá ń gbọ́ mi àánú aláìlódiwọ̀n ìgbédìde aláìlódiwọ̀n ìgbéga aláìlódiwọ̀n mo sọ pẹ̀lú àṣẹ kọ́ kàn yín sà ẹ gbó ẹ ó tọ́ ẹ ó dàbí àpò ọkà bàbà 120 is your year sir you will never have less we celebrate you with all passion. Gbogbo àwọn ọmọ comfort life àwọn ọmọ yín wọ́n ń ṣayẹyẹ yín gbogbo ìjọ living spring à ń ṣayẹyẹ yín gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run nílùú ìbàdàn nílùú èkó ní gbogbo bí ẹ bá ti ń gbọ́ mi the presiding pastor worldwide of Living Spring Chapel International bàbá mi bàbá rẹ Fẹ́mi Emmanuel àwọn wọn máàkì bẹ́ẹ̀ dé wọn lónìí gbogbo ẹni tó bá wá yí wọn kẹ́ẹ̀mọ́ bá ń kí wọn ó ṣeé ṣe kí bàbá wà lẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí ṣọ́ọ̀chì wọn tó wà ní Ìkẹjà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ Ìkẹjà ẹ lọ́bẹ̀ Living Spring Chapel tó ń bẹ ní Ìkẹjà àṣẹ ń bẹ lára wọn kì í ṣe bí nǹkan míì olùfẹ́ tó ọba lè rápá láwọ bẹ̀ wọn á ní sáfíìsì tú sáfíìsì wọn ó ṣe láàárọ̀ ní Ìkẹjà ìmí yóò bẹ̀rẹ̀ bí aago méje bí táwọn sọ́nà ṣọ́ọ̀chì wa káàkiri náà ṣe wà bó mo ṣe fẹ́ kí bàbá long life and prosperity eléyìí ò ní jẹ́ àṣemọ́yín lórúkọ Jésù kí n tó gbàdúrà fún gbogbo àwọn ọmọ ọlọ́run tí wọ́n bí ẹ bá

0: di ola ta ba ti wa ni gbara bi fun mi ni ilu Ibadan ma wa fun e lo mi gbara mi fun mi e te wo ti mi sa mo duro bi ko ti riju bo ba le sami asere o tenu mi jade ni bode ti aye ha o magaga o ya jade wa jade wa jade o jade o ya jade o ya jade o ya jade isere jide isaya jide ayere jide isere jide indane ma aye le gan aye le mama ye gbo testimony e e gbo mi sa so e je mo pe okunrin le wa nu le ko de ku legbe ko de jade lo ibo lo nlo a de fi omo merin ti wo bi fun a de fi kale a wa lo ire ajo a lo ba olomo merin mi abomo olomo mefa a de lo mo toju won a de gbagbe won sibe o ma abandon sibe nigbati iye ti o ba sini to ba ni wuli to ba maru igbese to ye ko gbe e gbo
1: e ka le radi oruko mi ni oluwa to ku wa jawo sa mo ojo ile wa fefe ni sa mo de wa si lu fa pe tabi wo dupe lowo olorun fun re ti apo e gbagbe o se ni aye anti mi eyi ni ta ni mo ni sa so anti mi ni issue ni le oko won pe oko bayi o ma fe yawo kiri ni igba le ko ti ma tun gbobire mi go ma gbobire wa sinu ile ni to wa ta ti mi jo nge o ma gbobire mi wa sibe ati o se la pe mi ko ni fun olowo le ko ni se oko da si le da soro omo ati o se la pe mi sa nkan te lo ba sa le se fun ma kun lowo ma sa so ko ma wo ipo je ma wo oke so awon owo ta ma nlo gege bi apo gbagbo ayi te ma fun wa so just mo asha lo bi emi o sha so pe a se mo ni owo gba ki yo fun eni yi ni owo so mo sha gbe mo sha se travel mo sha gbe owo e sinu awon kekekeke bo se kekeke mo ya kun le ni o ma so pe pe a owo yi elu gbe le gbagbo e fi sinu ebe fun eyin e pe pe fun o ro ko afeje sha pe pe a e pe ka ya gbe je fun oje ke fi fi owo e sinu ko gba adura nkan to wa fe sinu ko so sinu ori mi ka ma wo nkan to ma sele mo dupe lowo na pe pe gba to ti awon bi to ti ko tere to ti fe tele o fe titi o fe olomo mesan dadi olomo mesan o fe lowo o so fe olomo ko o so ko un ko olomo ko e de ti wa ni e to ti e ti bi mo fo ko ati mi to ti bi mo fu o so ko ko ni o ko ku ole to je gbese ku ladugbo to fi sa ku ole e to fe na olorun o ti ja owa to ko ti won ti fe ra npe kini kan ba sha se olorun sha dare won lu sha mo dupe lowo olorun pe owo e se sara inu family ati inu aye ati mi ko ati mi ti gbadun ope pada gba mo dupe lowo olorun inu kan ni mo fe gbe tori ka so lo je mu I think it was 2000 3000 mo ja so lo je mu ni before the end of that month study mo gba 100,000 naira sa mo dupe lowo olorun ti mi gba inu gbo mo won fun mi 100,000 re mi gba 100,000 naira re mo gba 100,000 daddy mo dupe lowo olorun eyi mi eleketa ni pe last 2 weeks mo fashion designer ni so mo ye ti ma se awon ise mi na bi mo wa se tagba na ezo bo nkan kan be so clear bi clear ti ko ya se pe mi ni pe a to ku mi o pe ni pe se tagba na ti pe de so pe mo se daada pe kini ko e pe so ki ma bu jo je ki be ni se daada nkan kan be ni ko so wala o ja ku ni ise ye fo ko to fun ni ise ye ojo monday mo so re monday because every monday ma so re monday ile won ta re yo fa fun je ma so bi ba sa se wa lowo mi mo ke pa je mo ma so so bi sa se re ye ni ojo ye monday so mo so re monday bi eni se pe mi ni ojo wednesday ni e ipo eni e fe se taja na ti so gbo se mo sa bi le mo se mo ma se pe ke o to be je pe it was 52,000 you know 52,000 and my profits was 30 my profit mo sha over is 30 plus more than 30,000 and my only profit mo so re 500 and mo so le ojo e ojo monday lojo thursday ki mo agba se yen gain pe mi to wa nbe it was over 30,000 naira owo 500 mo so mo fi make profit 8,000 naira plus mo dupe lowo na fun aanu e ni aye mi ojo pe mi ni yan sa se sa
0: Hey, ẹta wá síbí ọjà gbá rí ti ẹ ẹlòmí ò kí gbà gbọ́ ẹlòmí ò kò dùn gbà gbọ́ náà ẹlòmí ò kí gbà gbọ́ ọrẹ májẹ̀mú tẹ́ ẹ máa ń sàn yìí ẹ gbọ́ mi májẹ̀mú ni olúwa ló pa láṣẹ pé béèrè fún ọrẹ májẹ̀mú májẹ̀mú tí mo fi dá ìrì òwúrọ̀ sílẹ̀ èmi ó jẹ́ kó máa tẹ̀lé wọn láti mú wọn gbilẹ̀ àti láti sọ wọn dínlá gbogbo ẹ̀yìn ọlọ́rẹ májẹ̀mú tó ní àtẹ̀yìn tẹ́ ẹ ti sàn mo sọ tẹ́lẹ̀ lórúkọ jésù àgbé ayé rẹ dìde in the name of Jesus má dúró di ẹnìkankan ìwọ pàápàá make sure pé o lọ sọ ọrẹ májẹ̀mú tiẹ̀ lẹ́ni má fi ìgbàgbọ́ tiẹ̀ dọ́là o gbọdọ san nígbà tó bá dẹ san sì kíyèsí àwọn àṣẹ kan tí àwọn kan fi ní ẹrí ìwọ náà fi ní ẹrí mo máa sọ fún ọ pé tó o bá ti san ọrẹ máa fi béèrè ẹtẹwọ sí mi mo gbàdúrà bí olúwa ti ń bẹ tí ẹmí rẹ wà níwájú olúwa ẹni tí ẹmí dúró lórúkọ jésù o ti rà ló gbà wo bítà mo fẹ kó o tó gbọ kan mo máa gbàdúrà tẹlẹ o èyí gbàdúrà lẹyìn tába ti gbọ ẹrí.
2: mi ọmọ ìjọ yín orí afẹ́fẹ́ ni èmi náà ti lẹ́ẹ̀rí ó ti pẹ́ tí mo ti ní ẹ̀rí ṣùgbọ́n mi mo ní ẹ̀rí eléyìí àfi kí n sọ kọ́kọ́ mi lè balẹ̀ because ní ọjọ́ tuesday ọjọ́ ìkú tuesday wíìkì yìí bóyá monday or tuesday àwọn sọkúnlọ kan jẹ́rìí pé òun gba miracle alert wọ́n wò pé kí n ti gba miracle alert rí lóòótọ́ mo máa ń gbà láti sábà ṣe prayer tán àwọn ọmọ mi lè pè mí kó send owó sí mi especially prayer tá a ṣe ní february ọjọ́ yẹn báyìí mo ṣì ń ronú bí mo ṣe fẹ́ ní generator tó yẹ pé náà ò sí nílùú àwọn ohun tá nǹkan tútù ní orí nǹkan tútù tàtí mò ń ronú bọ̀tọ̀ ọjọ́ yẹn báyìí tí mo ṣe dé ṣọ́ọ̀bù tí mo pọ̀ mọ́ mi báyìí mo fún mi ní 500,000 kí ló fi ra generator ẹ̀rí yẹn ń gbé mi nínú ìgbà tí mo wá fi sí liverpool ní march mo fẹ́ sọ ẹ̀rí yẹn ṣùgbọ́n ojú ń tì mí mi ò lè jáde tí mo ti máa ní àwọn ẹ̀rí lóríṣiríṣi tó pọ̀ púpọ̀ tí mi ò lè kà tán ṣùgbọ́n ti recent week yìí ó yà mí lẹ́nu ìgbà tí ẹ̀rí ṣẹ́kùnrin yẹn jèrè pé òun rí miracle alert pé òun tún fọwọ́ dùn padà sínú òpè wọn tún gbé láti inú òpè wọn tún fọwọ́ dùn padà síbi tí wọ́n sẹ́ lórí yẹn ojú ẹgbẹ́ mọ́ sọ fọ́nà pé mí náà fẹ́ rí miracle alert mi tí èrè rí mi ìwúrí rí mo lè gbà láti tábà ṣe pé yàtọ̀ káwọn ọmọ mi fún lóbọ̀ mi ò rí miracle alert rí èmi náà fẹ́ rí miracle alert bàbá èmi náà mo rí nínú ọ̀sẹ̀ yìí èmi náà mo rí ní ọjọ́ thursday àṣìṣe prayer tí mo ṣe àgbàdúrà mi ní kàlẹ́ndà gbàdúrà mo ṣe prayer mo wà lọ sọ́jà tí mo ṣe wà lọ sọ́jà yẹn ẹni tí mo máa ń send owó ọjà sí ó kú 5,000 naira kówó yẹn kó balance orí àkáǹtì mi ojú dẹ́ ń rọ̀ mi ò rí pọ́s tí mo ti lè rí 5,000 naira yẹn mo dẹ̀ ti promise ẹni yẹn ní time so owó yẹn ṣọ 5,000 yẹn mo ní cash tí mo lè fi ṣe 5,000 yẹn but 5,000 lè gbọ́ sórí phone ni fi ṣe transfer mi ò dẹ̀ fẹ́ kẹ́ni yẹn pè mí torí mi kì í promise kí n máa mú ṣe ronú 5,000 yẹn wá bá mi mo ṣe wọn wà nù mọ́tò pé kí n tó délé táìmù yẹn ti máa kọjá ìwọ kó o gbà wéètì ẹ̀mí mi tó wà nù báàgì mi access bank mi 2024 ni mo ti lo last àwọn ọmọ access bank yẹn àwọn àkìbọ́nù tamina mi tí mo ṣe rí 10,000 mo ti rò pé 10 naira ni àwọn òkú mi ń lo kínní yìí 10 naira ni mo ti pè àwọn àkìbọ́nù wá withdraw 9,900 ó wá withdraw mo ní mo gba miracle alert for the first time kò tí tán síbẹ̀ o bí mo ṣe délé lọ́jọ́ yẹn the same thursday yẹn torí ọjà tí mo lọ tà lọ́jà lọ́jọ́ yẹn ọjà tí mo lọ já àkúbíyẹ ni mo ń tà ọkẹ́ka so mo ṣe wá délé torí mo ṣubú ojú pa mí mo wá ní àwọn èèyàn wọn aṣọ àrùn wọn bá mi níṣọ̀rọ̀ wọn bá mi fọ àwọn aṣọ yẹn ṣíbi tí mo ti ń tu aṣọ yẹn mo ṣe rí kíní yẹn bíi pépà ni mo wá kú mi tiẹ̀ ká kú kò já sẹ́gbẹ́ kan àwọn tó wọn bá mi ṣe náà sọ pé kílódé mo ní bóyá mi ìmọ̀ bọ́ wọlé yìí mo ní pépà ni bóyá mọ́kàn gé tán dàbẹ̀ tú sí lára torí mi ò rí irú owó eléyìí mo ní euro ni mo sábà máa ń rí tí n bá fẹ́ rí owó nínú ọ̀kẹ́ka mi ìmọ̀ eléyìí o ìmọ̀ ṣàkúdá ni ọkàn mi kàn ní kí snap owó yìí sí àwọn ọmọ mi àgbà bá snap bá sẹ́yìn sí pé ọkọ mi irú owó ló lè ṣe owó dubai ni àbúrò kìíní kan títà mo ṣàmù pé báńkì wà láìpẹ́ ṣàkọ ògbóǹkan yẹn jákèjá kó dẹ̀ tí a ń dán bí 2020 naira irú owó yẹ mo bá mẹ́sẹ̀jì ni pé big money pé owó gidi ni mo rí pé owó ṣúṣà rà ní pé owó ńlá ni mo rí èlò wá ní mẹ́rin yìí wá jẹ́ òun ó ní màá fi gbà wọ́n lọ́la 70,000 èrè ni mo pè ọjà tí mo ti rí tí mo ti fẹ́ owó 170,000 èlò ni mo rọjà ń gan 120,000
0: Oluwa gbogbo awon to ba ni igbagbo loni mo fe ko be won o pe mi iyanu e fi asiri iruwo han won oluwa e fi asiri tin be ni iruwo e fi han won ni pa iran won lowo ni pa bibu ko fun won ni pa fun won ni ala ati orunmu loruko oju oluwa da e lo oluwa da e lo oluwa da e lo oluwa da e lo oluwa da e lo oluwa da e lo oluwa da e lo in the name of Jesus kenya mata okirika ko to ma nawo oke okun owo ti o te da mo o dowo fu e gbo mi sa ibo le fe ko dowo e pada sina olohun mo mo fi se iran lowo fu e gbo mi sa kaadi teyin olufodun meta teyin de ri owo nbe o ye ke mo pe ere mo gbadua fun ere mo gbadua fun iran lowo mo gbadua fun ibukun gbogbo eyin te ba gba ko abukun fun aye Oh ma ran lowo o su keje gbo ran oluwa gbogbo awon to ba gbo ohun mi loruko jesu ni o su keje yi olorun wa du oni nu
3: amen
0: olorun wa du oni nu
3: amen
0: oyin gbo ran oluwa loruko jesu mo pase adun si inu oyin ye loruko jesu adun wonu aye
3: amen
0: in the name of Jesus wa de se bi oba
3: so
0: pe ma se bi oba
1: mo le ri lati suka ni ojo friday ya kan ba yin ta ajire so ore mi kan wa fe so pe kan ba won ra ajire so won wa sa lo si ile won gba won wa lo si ile won yan sa ngbo bi aye yan sa nda to nda gbogbo eni enu ma ni mama ki lo sele yo sa de so oro mo mo sa bere si se bi bi aja mo wa ro gbe owo ba se bi oba mo se ni kan mo ba mi gbe wa ni mo se da owo ba se ba mo se ta si ayan ni enu ni ati ori ati ese ati apa so ba se wa gbe yan ba se wa gbe won lo si ile ni ye iyan yan ba bere si soro o dupe ran ma pa se bi oba o to je ko ju ti o mo dupe o ni eri ni keji re kan ti kini wa kini ya do wa ta fe ta yan onu ba se ni rohun onu ba se bi oba o se o je ko ju ti o ona o se o
0: eh jesus

0: ìrìn àjò oṣù keje tá a jọ wà yìí tá a wọnú ẹ̀yìn july tẹ́mi àti yín tá a fi ayọ̀ àti àlàáfíà tá a ti fi wọnú ẹ̀yìn ìrìn àjò inú oṣù keje tá a wà yìí sẹ́ ẹjẹ́ àjọ jókòó ká gbèrò dáadáa pé kí làwọn àfojúsùn mi àti ìpinnu mi nínú oṣù keje. Àmọ́ tún gbúdọ̀ jọ wéèsì odidi ọdún kan tán. Èèyàn gbúdọ̀ wéèsì odidi ọdún kan láì rí pé ó gbé nǹkan re ṣe. Gbúdọ̀ ní nǹkan kankan pàtó tó jẹ́ pé lóṣooṣù ó gbúdọ̀ máa ṣí ìfẹ́ bí a ṣe lè bó. Yes now o ní láti máa achieve àwọn nǹkan kan nínú oṣù kọ̀ọ̀kan. At the end of the day tó bá fi máa wá di ọdún tó bá fi máa di December tá a fẹ́ wọnú ọdún tuntun wàá kó gbogbo ẹ̀jọ̀ wá ní èyí fún January èyí fún February èyí fún March èyí fún gbá èyí fún àwọn títí tó fi dé December wà wá fògo folúwa. Ṣùgbọ́n January lọ oṣù kankan February náà lọ oṣù kankan March lọ ó ń juwọ́ sí ẹ̀wọ́ náà ń juwọ́ sí ni. April náà wọlé kọ̀ May náà dé ẹ mọ́jú síra yín ni kò sí kankan tó rí gbé ṣe ń bẹ̀.
1: Alágbàwí ló ṣàṣẹ pé iṣẹ́ ayé mi.
0: Ẹ̀dá nílò láti máa gbé ìgbésẹ̀ ní gbogbo ọ̀nà gbogbo ìrìn àjò rẹ̀ torí pé ilé ayé tí a wà yìí ọgbọ̀ọ̀gbọ́n lẹ̀dá fi ń lòlẹ̀ ayé. Èèyàn dẹ̀ gbúdọ̀ dákẹ́ torí pé tó o bá ti dákẹ́ o lè sùn síwájú.

0: Ashu. Ayo pomo ni pon eko.
1: Ore wa mi wa fi di e oni.
2: Ore wa fi di e ran mi gbogbo ona to ngba ti gbogbo e fi nlo bo se ko ma lo. Se gbogbo awon anfani eleti awon eyan ti pe e si se gbogbo e lo se lati January. Ọpọlọpọ awon seminar ti won ti ni e wa se be se lowo be se la be se ma ri awon kankan gbe se just sit down there o kan ti o ko sibe na ni. Bi orin King Dr. Saheed Oṣùpá tó ń kọrin lọ́wọ́ ẹ̀ náà ni orin wọn kan. Ní jòkó síbẹ̀ má ṣe ránú kọjọ́ lọ tán. Jòkó síbẹ̀ o má ṣe ránú kọjọ́ lọ tán. Ọmọnú ẹ̀ ń ṣeré bẹ́ẹ̀ ìwọ jòkó síbẹ̀ ìwọ ò ṣe nádà. O ṣe nǹkan kan January ti lọ February ti lọ sẹ́ ẹ̀. Ọ̀gá mi dáadáa Ṣẹ́gun Tọ̀yọ́bọ̀ mi ò ní wá yín tì lágbára Elétùmarè. Wọ́n láwọn gbádùn mi wọ́n yí lálálá sókè wọ́n láwọn nìkan kọ́ làwọn ń jẹ́ pé gbogbo àwọn ará agbègbè àdúgbò táwọn wà ni wọ́n jọ ń gbọ́ wa. Pé Jordan làwọn máa ń gbọ́. Alhaji Ṣẹ́gun Tọ̀yọ́bọ̀ Pastor Ṣẹ́gun Tọ̀yọ́bọ̀ ẹ bá ń ṣètọ́jú bà mí dáadáa. Ọ̀túnba Yẹmí ọdún Odù bàbá mi mi ayé. Ẹ bá ń tọ́jú wọn dáadáa, ẹ bá ń kí wọn, ẹ bá ń ṣe wọ́n pẹ̀lẹ́ o. Ẹni tí ò bá ti dákẹ́ sórí ọ̀rọ̀ ara ẹ̀ yóò mọ tẹ̀ iwájú ni. Ǹjẹ́ ìmọ̀ wípé àwọn ẹ̀dá kan wà níbì kan tó jẹ́ pé wọ́n máa ní MC Rawẹ́ báwo ló ṣe ọmọdé nínà. Ṣùgbọ́n ẹ sọ fún wọn wípé àforítì ló gbé mi débi o, mo dẹ̀ tún ṣì ń tẹ̀síwájú. Àwọn ọ̀gá wa tí mo dákọ̀ yìí tán bá rí mi wọn a máa pọ́n mi lé kì í ṣe wípé ìgbà tán bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀. Ṣùgbọ́n torí wípé èmi náà ò jókòó mi ò dákẹ́ mi ò sùn mi ò wáráró mi ò fòdì ọwọ́ mi mo ní ìrọ́sẹ̀ èmi náà fẹ́ máa ganu sí máìkì gbẹnu sí ń sọ̀rọ̀. Fakitiyan sí lóòótọ́ ó ti wà nú látọ̀dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ìgbìyànjú ẹ̀dá ló ń fa sábà bíi ire ọ̀tọ̀ làyàn mọ́ ọ̀tọ̀ ní kádàrá. Tó o bá ti dákẹ́ tara rẹ ò lè bá ẹ dákẹ́ ṣùgbọ́n tó bá dákẹ́ tara rẹ ò bá ẹ dákà o. Àtìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò ọ̀nà àbáyọ ní ìkànnì Jordan 105.5 FM tàbí látìgbà tí Jordan FM jọ ti ń jẹ́ Jordan FM bí nǹkan bí ọdún mẹ́jọ sẹ́yìn.
0: Ìsọ̀rọ̀ mẹ́nu kúrò ló lè má ṣe jù bá ẹrọ́díẹ́ wa.
2: Ẹja sòótọ́ fúnra wa àìmọye sẹ́mínà àìmọye ìgbésẹ̀ ọ̀nà àbáyọ míì tí wọ́n ti mú wa fún wa lórí ètò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò tó jẹ́ pé wọ́n máa ń hòsì event bíi sẹ́mínà wọ́n máa ní ó dá ẹ wá o eléyìí ẹ ṣe bá akọyin bẹ́ẹ̀ ṣe máa pawó lórí ẹ̀rọ ayélujára o àwọn nǹkan tẹ́ lè ṣe nípa ọ̀rọ̀ ohun ọ̀gbìn gan àti bí èèyàn ó ṣe máa ní jíjẹ mímu fúnra rẹ̀ tí ìrọ̀rùn ó fi ba ilé ayé ẹ̀. Gbogbo ẹ̀ náà láti sọ dáadáa lórí àwọn ètò wa ní iléeṣẹ́ Jordan 105.5 FM.
0: Ṣé ni wá gbà pé ọ̀gán máa ni gbogbo àwọn tó ti já ló bèrè báwo náà ṣe.
2: Bá a ṣe ń promote entrepreneur náà là ń fún yín value torí pé àwa gan fúnra wa tẹ́ ẹ bá ti rí wa ẹ rí wípé gbogbo ohun tá a gbé dání confirm ní àpáàtì.
0: Tó ti já ló bèrè báwo náà ṣe ga.
1: Gbogbo àwọn tó ti já ló.
2: Ṣé ò ń gbọ́ gbọ́rọ̀ tí Saheed Oṣùpá ń sọ.
1: Gbogbo àwọn tó ti já ló bèrè báwo náà ṣe ga.
0: Olórí bá sọ bó ṣe jẹ́ wá.
3: Station with the boys.

wọ́n ní ìran mẹ́ta kì í tòṣì. Báwo ni ìwọ́ ṣe wá fẹ́ ṣe tí ìwọ́ náà fi máa yọra rẹ kúrò nú àwọn ìran tí wọ́n ní tòṣì. Náà ni wípé gbogbo ìgbésẹ̀ láyé ẹ̀dá gbúdọ̀ máa gbé ìgbésẹ̀ tó tọ́, ìgbésẹ̀ tó yẹ, àwọn àsìkò, àwọn nǹkan tó yẹ kó mọ̀ wípé ó yẹ kó ṣe tọ́nà ó fi là tí gbogbo ó fi dùn tí ó fi máa dán. Gbìnrín dáadáa fún ọ ni kó máa ṣe o. Lọ bèrè lọ́wọ́ wọn. Aya rẹ Bọ́lá Ahmed Tinubu ìyá wa Sẹ́nitọ́ Olúrẹ̀mí. Wọ́n sọ̀rọ̀ kan láìpẹ́ yìí tí gbogbo wa ń jà sí. Ó ṣe ṣe kí gbogbo wa náà lórílẹ̀-èdè Nàìjíríà lè máa tàkàrà. A sì lè máa yẹran àgbàdo. Ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ bá ń bá wí náà ni wọ́n máa japa jùṣẹ̀. Ẹja sòótọ́ fúnra wa, àwọn kan wà tó jẹ́ wípé èmi kan tiẹ̀ máa ń wo àwọn ìyàwó ilé kan. Wọ́n kàn jókòó sínú ilé ni wọn tiẹ̀ make attempt rárá. Ọkàn wọn ti jáde, ó ti wá bí wọ́n ṣe máa jẹ lọ. Ẹ̀yin náà wá jókòó, ẹ tọ́sẹ̀, ẹ ń wò, ẹ ní ẹ dádì wo tó dé, a tó jẹun, tó bá ti dé là máa tó jẹun. Owó ò kàn wà.

0: tẹ̀ síwájú lórí ètò ètò yín ọ̀nà àbáyọ bàbá wa olóògbé owó mòyèlá Orlando ọwọ́ àbáre eléyìí dẹ̀ ń gbọ́ yìí lónìí tí ń ṣe ọjọ́ kejì nínú oṣù keje ọdún 2026 lórí ètò ètò yín ọ̀nà àbáyọ ní ìkànnì jordan 105.5 fm ìmọ̀dárúkọ mi látàárọ̀ yóò tó bá ká ní láàrin èèyàn dínkù kù jòjè ìró ọ̀kìnrin mi ọlọ́fà ọmọjọ́ lálọ́mí ọmọ abisu jòkó ọ̀fà ọmọ kẹrù ẹ̀ ló mọ̀ ká lálọ́mí ẹ̀rù lọmọ ilá kájọmọ lọ́n lè bàbá tó bí mi lọ́mọ. ẹ̀rí rèé olúwa gbẹ̀mílẹ́kẹ̀ ọmọ adébáyọ̀ yòówó ọ̀nà lónìí mc ìràwọ̀ àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́ mo ní kì í ṣe bíi ti ìgbéraga o ohun ọlọ́wọ́n bá mi náà ló di rẹ wà fákòkọ́.
1: jẹ́rọ wà dí àtẹ̀tẹ̀ ìyá kan ló bí gbogbo wọn.
0: àtẹ̀wájú tó bá dago mẹ́sàn-án a lọ pàdé onímọ̀-ẹ̀rọ james adesina lórí àwọn ohun tí a ti ń bábọ̀ fún àwọn ohun tí wọ́n lè tí wọ́n ń kọ́ wa táwa náà lè mọ̀ ṣe pàápàá jùlọ àwọn ọ̀nà tá a gbà tí gbogbo ẹ̀ ó fi dùn tí ó dán tí gbọ́ngbọ́n kan sí.

fún ti eléyìí tí onímọ̀ James Adesina tí wọ́n ti ń bá wa sọ lórí ohun ọ̀gbìn garlic àti ginger bóyá yín ní ìbéèrè tẹ́ fẹ́ bí onímọ̀ James Adesina lórí ọ̀rọ̀ yìí kó tó di wípé a lọ sí àti AI video eléyìí tí wọ́n fẹ́ kọ́ wa àti bí yóò ṣe lọ pàápàá jùlọ bóyá ìdánilẹ́kọ̀ọ́ táwọn olóyìnbó ń pè ní seminar bóyá máa wáyé wọn ó sọ fún wa ojú òpó tí ẹ pè sí 090-6000-3352 090-6000-3352 tẹ bá ní ìbéèrè bóyá ìpè èèyàn kan àbí méjì tẹ ní nǹkan àbí méjì tẹ fẹ bí onímọ̀ James Adesina lórí àwọn ohun tí wọ́n ti ń bá wa sọ ẹ jádókè lọ́wọ́.

0: Baba wa lele ilai wola disa lai adis lele lori eto wa ona abayo onimero James Adesina ya ojo opo yen se bakan eja wo ti tori asiko wa eja e fun wa ni idanileko lori bi a se ni se AI video ti o si dowo fun wa sa
1: eshe a ri pe ti a ba lo sori social media kakiri boya lori Facebook ni abi lori TikTok ni most importantly lori Facebook ati YouTube a ma ri pe awon videos kan wa to je pe ta ba ti ri won bayi o kan ma capture attention wa orisirisi videos lo wa ta wa ma wo pe bawo no ti e se seda video yi a ri video mi ti o je pe eja ma bi ewure a ma wo pe bawo lo se possible ki eja nla ko bi ewure so e ti mo pe ise owo AI ni opolopo gba lara won video mi ti a ri awon kankan ti o mo jade ninu ogi a ma wo pe irugi wo lele irugi abami wo lele ko e wa ri pe ko si gankan to je gi abami AI lo so igi ye di igi abami awon ti won sin fi AI ti won fi seda awon videos ta wo kakiri yi opolopo gba ni won ma ri owo to nlo si bi 500,000 si 1 million ni osu awon to seda e bawo na se ri owo yi ti won ba ti seda awon video yi won ma fi awon video yi si ori awon social media account won bawo yan ba se nwo tawon videos ye go viral ni won mo ri owo oni ona ta mo si monetization process ye oni won fi mo ri owo lori funran ibi ti won ba fi si ye ni koko awon ona miran tun wa ona pupo tun wa ti won tun fi ri owo oke ninu awon ona ti won fi ri owo ni pe won tun ma nse ipolowo iyen AI advert fawon ile ise ti won ba nta oja abi ti won ba ni awon kokon ton ti seda abi ti won fe se nkankan won ma nse ipolowo fun won won si ma charge owo ton to 500,000 a ri pe awon to ma n korin hip hop a ri pe awon videos si musical pe ni musical videos ti won ma nse na opolopo gba ni won tin lo AI lati mo se awon musical videos ye tori owo ton ma na tele ton ma fe se musical video ye o le mo to bi 20 million ni ma na 50 million sugbon pelu AI nisin gbogbo ife ti gbogbo nkan ton ba fe se patapata ninu video ye won le eyan le fi phone ta n pe ni smartphone phone gidi eyan le fi se pelu AI ti o je pe won le ma na between 5 million to 10 million naira 10 million naira e gan bi pe e to be se gan to ba na anaju lo ma na 500,000 to ba na anaju lo ma na 500,000 gbogbo owo to ku apo e lo nlo so eyi je ona ta awon fi ri owo a wa tun ri pe awon American movie kan wa ta ba lo sori YouTube ti a ba lo wo a ri pe awon American movies ye ko kin se original movie ko kin se movie ti won shoot awon movie yo ni producer ko ni producer ko ni director AI ni producer AI ni director AI ni lightman AI ni handle sound AI lo se graphics AI lo se makeup ṣùgbọ́n wọn kàn fa àwọn orúkọ kan sí ni tẹ bá dẹ̀ wá wo àwọn fíìmù yẹn ẹrù bóyá fíìmù tí wọn ná tó ń ná bíi $5 million American film tí wọn fi shoot ni àwọn àwòrán tẹ́ rí ńbẹ̀ náà kò kí ń ṣe original àwọn àwòrán tó jẹ́ bí AI ló ṣẹ̀dá wọn ni fún àpẹẹrẹ AI lè ṣẹ̀dá o le create en to ma dabi James Bond to e pe mo wo pe se lo ki n se James Bond ni 07 o de mo create e to ma de jo James Bond as mo se bi James Bond yo mo jabi James Bond no film AI le create e ki wa ni okan pato irinse abi nkan ti won ma nse ton ma nse ninu AI yi ti won fi le seda cinema to je pe a de dun wu in fact go awon cinema ti a nse o dun ju cinema ti awon eyan nse lo o dun ju lo storyline ni e suspense e o tun ni agbara nkan kan wa ti won pe ni prompt engineering a le pe ni e mo ta ba ni oniroje abi nta le pe ni journalist or press ti o mo question beri daada a lo pe press man yi journalist o good gan a lo pe o good gan o mo awon ibeere to da o mo beere so a le pe prompt engineering yen pe keyan mo awon ibeere keyan mo awon nkan ti o ye ka be lowo AI won no pe ni prompt engineering awon right questions awon right instructions lati be lowo AI won ni prompt engineering so ti a ba prompt AI dada pe AI o mo fe ko share down kan bayi kini ni o exist yo ko exist eyin ni e ma se da e so AI no le lo ti e fi create te fi ko awon nkan ta pe ni script nkan te fe ko seda ohun na le so fun tori eyin o le nimo to AI logbon to AI ogbon titi ohun le so fun le ya AI te AI yo wa gbe wonu computer ti wa ba yin tun nkan te yin ko sile imo yin ti o ba yin tun ko iyen no pe ni script so te ba ti wa ko script ye wa copy script ti AI ba yin ko wa tun paste e fun AI mi AI to wa AI pupo lo wa o awon AI kan wa to je pe a kan ma fi generate content lasan ni boya awon akole e fe ko story e fe se ebook e fe ko ba yin make disaster story nkan kan awon AI kan wa be awon AI kan wa to je pe video nikan la fi se o awon video ta n pe ni 4K video 4K revolution ohun la fi n se iru awon AI ye ohun ni e lo fi prompt sinu won te ba ti wa fi prompt sinu won yo wa seda aworan ti o ti exist ri ti o ti exist ri yo seda e aworan yo si mo move yo mo rin kiri fun apere gbogbo alamo pe baba suwe bo ti ku ti pe nje je mo pe aworan baba suwe o wa lori ero ayelujara o wa lori internet a le gbe aworan yen ta so di video ko si mo se ko mo soro bi pe baba suwe si wa laye baba suwe de si o de tu ku ti pe awon ara ti AI to le da ni yen o ma seda eni yen a tun da to je pe yo wa da bi pe a se won se shoot film lana ni en to de wa nu film e de www ku ti pe so awon nkan ti AI le se niyan so sugbon ati wa mo bi e se ko fun apere to je pe yoruba yin ba o ba don moran daada e le ko ede yoruba daada ede yoruba te ba fi ko yo ye AI o ni AI te lo ko si AI te ba ko si ye yo ba yin interpret yoruba yin si ede gẹẹsi ede oyinbo wa gbe lati ede oyinbo lo gbe si bi to ye ke gbe si ohun ni o fi seda AI ti o wa popular ti o se daada ni sata wa yo won pe ni AI Sidans 2.5 yi o ni agbara mo le pe ni okan pataki julo ninu gbogbo awon AI ta fi nse video Sidans yi o je okan pataki ati pe te ba lo lo ero Sidans yi ẹ̀rọ AI Sidance yìí yóò fún yín ní nǹkan tá ń pè ní free version. Ẹ lè lò lọ́fẹ̀ẹ́ láti create a 30 seconds video láìsanwó. Tẹ bá fẹ́ máa ṣe fídíò dáadáa, tẹ fẹ́ máa rí owó, ẹ fẹ́ máa sọ fídíò di owó, ẹ fẹ́ sọ di owó, ẹ fẹ́ máa rí owó tó ń lọ sí bí ₦1 million lóṣù nínú pé ká ṣe fídíò pẹ̀lú AI, ká ta fídíò, ká sọ di owó. Ẹ wá sanwó subscription wọn, ẹ ra credit lọ́wọ́ wọn. Credit tẹ bá rà yẹ, òun ló fún yín láǹfààní láti fi lè ṣe fídíò púpọ̀. Kí làwọn nǹkan tí ẹ nílò? Lákọ̀ọ́kọ́, ẹ nílò láti jẹ́ video editor, ẹ nílò láti jẹ́ photographer. Nǹkan tẹ nílò ni ẹ need smartphone tó wà òkè àbí laptop tó ṣáná dáadáa. Tẹ bá ti ní méjì yẹn, ẹ wá nílò ẹ̀kọ́ lórí bí ẹ ṣe lè lo àwọn software, àwọn editing software kan. Àwọn editing software tí mo dẹ̀ tún sọ yìí náà, wọ́n tún jẹ́ AI editing software tó jẹ́ pé ẹ fi mọ join papọ̀ torí AI ò ní generate 30 minute movie fún yín o, kò ní generate yẹ. IES tó lè ṣe bóyá bí 30 seconds, 50 seconds, 1 minute. So 1 minute yẹ lẹ́wà join papọ̀ tẹ́ fi sọ di odidi. Ẹ wà hard àwọn test.
2: Thoughts Jordan 105 FM.
1: Tí ó máa fi dodidi bó ṣe ń ṣe nìyẹn o. So ọgbọ́n tẹ kàn nílò, ìmọ̀ tẹ nílò, òun ni mo bẹ́ẹ̀ ṣe mọ join ni àwọn fídíò yẹn papọ̀ tẹ fi sọ di odidi. Tẹ bá ti mọ àwọn eléyìí, ó ti tán nìyẹn o. Kẹ bẹ̀rẹ̀ sí máa rí owó, òun náà ló kù.
0: Ẹ̀dà onímọ̀ ẹ̀rọ James Adesina ẹ ṣe. Tẹ bá wo ojú àgẹ́rì pa àsìkò tí ń kó wa pa pamọ́ra díẹ̀ díẹ̀. Báwo làwọn èèyàn ó ṣe kàn sí yín ipe tọ̀ lórí àwọn ohun tẹ́ ẹ ti bá wa sọ lónìí o? Sẹ́mínà ọjọ́ Sátidé ṣé yóò wáyé? Báwo láti ṣe máa tò ó lẹ̀? Àwọn nọ́mbà wo la lè pè sí? Àwọn bo láti lè bá yín sọ̀rọ̀ sà?
1: Lórí ẹ̀kọ́ tí mo ṣe lẹ́ndé, máa ṣe sẹ́mínà lé lórí ní Sátidé yìí lórí AI video creation. Bá ṣe mọ kírètì AI video tí owó yóò sì mọ wọlé, máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí rẹ̀ ní ọ̀sẹ̀ yìí. Kò wá ní jẹ́ ẹnìkan o, àwọn business kan náà wà tí mo ti gbá research lórí wọn, tí a lè fowó sí, tá a lè ṣe tí ó mọ fún wa lówó lójoojúmọ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àti lóṣooṣù. A tún láǹfààní náà láti kọ́ nípa àwọn business yẹn ní Sátidé yìí. Ní aago mẹ́wàá, ìdánilẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí ó mọṣẹ́, tí ó nímọ̀ dáadáa. Èmi náà, èmi ni màá kọ yín pẹ̀lú àwọn tí ó tún nímọ̀ dáadáa ní Sátidé ọ̀sẹ̀ yìí. Tẹ bá fẹ́ darapọ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn ní Sátidé ọ̀sẹ̀ yìí, ẹ kàn sẹ́ndì sẹ́mínà àbí AI training sórí 08064-095598. Ẹ kàn sẹ́ndì message sẹ́mínà bóyá lórí WhatsApp àbí SMS, SND sí orí nọ́mbà yìí 08064-64-09-55-98. Tẹ bá ti fẹ́ gbogbo instruction bẹ́ẹ̀ ṣe dé sẹ́mínà, ẹ rí lórí fóònù yìí. Tẹ bá sì ń bọ̀, ẹ sanwó kékeré fún registration. Ẹ bá fẹ́ tẹ̀lé mi lórí ẹ̀rọ Facebook, James Adesina lorúkọ mi lórí Facebook. Lórí WhatsApp báyìí at James Adesina ni o username, ó ti wà báyìí lórí WhatsApp at James Adesina lórí WhatsApp. Lórí YouTube, James Adesina.
0: Ọ̀dà ẹ ṣe gan. Ẹ já máa lọ díẹ̀ díẹ̀ láàárọ̀ yìí lórí ètò ọ̀nà àbáyọ. Àsìkò ti kó wa nípa pamọ́ra. Òun náà lẹ ti gbọ́ látẹnu onímọ̀ ẹ̀rọ James Adesina yẹn lórí àwọn ohun tí ó lè bí owó fún wa táwa náà fi inú dúró sójú kan. lótú dago mẹ́wàá tá tún láǹfààní láti pàdé lórí ọ̀túnúwé ìròyìn ní ìkànnì jordan 105.5 FM lagos. eré gbogbo tún dọ̀la lórí ètò ọ̀nà àbáyọ o dédé aago mẹ́jọ àbọ̀ sáàgo mẹ́sàn-án àbọ̀ náà ni. ẹ̀rí olúwa gbèmí lékè adébáyọ̀ ló kọ́ mi mc ìràwọ̀ yín náà rí o àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bàbá ẹ̀ ló kọ́ láàárọ̀ yìí lórí ètò ọ̀nà àbáyọ mo yọ́ ọ ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹ̀ka àárọ̀ o a kú oṣù tuntun.

Ẹ̀yẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ojú ìwé ìròyìn Daily Post yẹn fún ti òwúrọ̀ tòní gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé jáde o. Wọ́n ní àwọn agbésùmọ̀mí tá a mọ̀ sí bandits wọ́n ní wọ́n yabo abúlé kan eléyìí tí wọ́n pè ní Danzariae ni wọ́n pe bẹ̀ o ní ìjọba ìbílẹ̀ Malumfashi ní ìpínlẹ̀ Katsina gẹ́gẹ́ bí wọ́n ní wọ́n ṣe ṣe ìkọ́. Olù sí àwọn tí wọ́n ń ṣe ohun ọ̀gbìn wọn jẹ́jẹ́ nínú ìlú ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé ọjọ́ ìṣẹ́gun gangan náà ni àwọn aráàlú yìí ni wọ́n máa pariwo wípé kí ayé gbà wọn o wípé àwọn agbésùmọ̀mí wọ́n yabo ọ̀dọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn oníròyìn ṣe wá yọjú síbẹ̀ lánàá tí ń ṣọjọ́rú Wednesday níbi tí wọ́n ti mẹ́nuba bí ìkọlù ọ̀hún bó ṣe sọ ìpayín kèké sínú ìlú ọ̀hún o tí wọ́n ní àwọn tí wọ́n ṣèkọlù náà wọ́n gbé ọ̀kadà alùpùpù bákan náà oríṣiríṣi ohun ìjà olóró tó fi mọ́ ìbọn tí wọ́n ń pè ní AK-47 òun ni wọ́n ní wọ́n gbé dání o tí wọ́n fi ṣiṣẹ́ láabi náà nínú ìlú Danzariae ní ìpínlẹ̀ Katsina. Ó wà nínú ìwé ìròyìn Daily Post o àárọ̀ yìí ẹ lọ́gbà chẹ́ǹjẹ̀ ń bẹ̀ ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́. Wọ́n ní ó kéré tán èèyàn márùn-ún tí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹni tí ó ti fìgbà kan jẹ́ mínísítà fún ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ epo rọ̀bì ọrọ̀ ajé wa ìyẹn Timipri Silva gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní àwọn wọ̀nyí náà ni wọ́n ti ṣe kíni o ni wọ́n ti pèpè ẹ wá o ẹlẹ́jọ́ tẹ́jẹ́ o ìyẹn àwọn àjọ DSS ìyẹn tí wọ́n pè ní Department of State Service DSS náà ni wọ́n ní wọ́n ti pè wọ́n o wípé ẹ wá ṣàlàyé àwọn nǹkan kan tí ò yé wa lórí àwọn ìrìn àjò ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n gbé jáde báyìí o wípé ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà yín èyí tá a mọ̀ sí principal níbo ló lọ o níbo lẹ ṣe fi sí níbo lẹ fi sí ọ̀nà wo ló gbà wọ́n ní bákan náà ló jẹ́ wípé wọ́n tún ní àwọn márùn-ún ọ̀hún tún lọ́wọ́ o nínú pé èyí ó dìtẹ̀ gbàjọba wọ́n ní wọ́n lọ́wọ́ nínú àwọn tí wọ́n jọ kóra wọn jọ ń bẹ̀ o ṣùgbọ́n wọ́n ti ní àwọn márùn-ún ọ̀hún náà ló jẹ́ wípé wọ́n ti ṣiṣẹ́ pẹ̀lú ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ epo rọ̀bì ìyẹn Timipri Silva wọ́n ní àwọn àjọ DSS ti pè wọ́n pé ẹ wá ẹ lọ́rọ̀ tẹ́ dá wa lóhùn àwa fẹ́ bí yín níbéèrè o ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní.

Àwọn àjọ tí wọ́n gbógun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà táàmù sí ICPC, ìyẹn Independent Corrupt Practice and Other Related Offence Commission, ẹ ti mọ̀ báwọn àwọn ICPC nù, wọ́n ni wọ́n ti ní ẹ̀wò ọ̀rọ̀ rẹ̀ lórí ẹjọ́ kan, eléyìí tó wà lórí ẹni tó ti gbà kan jẹ́ mínísítà fún ọ̀rọ̀, eléyìí tí ó jẹ́ ohun ìgbàlódé àti sáyẹ́ǹsì, pàápàá jùlọ ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní Geoffrey Uchechukwu Nnaji ni wọ́n porúkọ rẹ̀, wọ́n ni wọ́n ti ń ṣèwádìí o lórí ẹ̀sùn ọ̀hún, eléyìí tí wọ́n fi kàn án pàápàá jùlọ látàrí bí wọ́n ṣe ní ó ṣe ayédèrú sàtífíkẹ́ẹ̀tì wípé òun jáde ní iléèwé gíga yunifásitì orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn UNN University of Nigeria n tó wà ní Nzuka o, gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé, wọ́n ni ọ̀rọ̀ ọ̀hún àti ìròyìn náà kò fẹsẹ̀ múlẹ̀ o, bẹ́ẹ̀ náà ná ni ó tún sọ wípé òun ṣetán ó sùúrù ìlú wípé ṣé lóòótọ́ ni, wọ́n ní ó ṣe kí ni o, ó ṣe màkárùrù ewé ẹ̀rí, wọ́n ní ṣùgbọ́n o àwọn àjọ ICPC wọ́n ti ní àwọn ó ṣèwádìí ọ̀hún, bẹ́ẹ̀ làwọn ó sì rí dájú wípé àwọn ó gbé jáde síta bó bá jẹ́ òótọ́ ni, kódà ẹjọ́ yìí ti wà lọ́wọ́ ICPC látọdún 2023 inú ìwé ìròyìn Daily Post náà.

àìtọ̀ kan rèé òjíṣẹ́ ọlọ́run reverend dr samuel bíndé ni wọ́n sọ wípé àwọn agbébọn wọ́n mọ̀ yabolé rẹ tí wọ́n gbé bàbá yìí àti àwọn ọmọ ìjọ méjì pẹ̀lú rẹ̀ wọ́n ní wọ́n gbé wọn o nílé bàbá tí ó wà ní benue o ní ìpínlẹ̀ benue náà ni wọ́n ní àwọn agbébọn ti wà láàbí ọ̀hún o wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí náà ni àwọn oníròyìn gbé jáde tí wọ́n sì ṣàlàyé wípé ẹni tí ó jẹ́ àwọn ìgbìmọ̀ ìfún bàbá yìí nínú ìjọ rẹ̀ ìyẹn tí wọ́n porúkọ ẹni náà ní nóńgò òun náà ló ṣàlàyé o nínú ilé ìjọsìn náà ni àwọn agbébọn wọ́n ti gbé pásítọ̀ reverend dr samuel bíndé o àti ọmọ ìjọ méjì wọ́n ní wọ́n gbé wọn lọ o wọn sì ti gbúrò wọn báyìí ṣùgbọ́n daily post gbé jáde láàárọ̀ tòní o ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ o kọlọ́run ọba mi kó máa fìṣọ́ ẹ̀ kó máa fìṣọ́ wa báyìí inú ilé ìjọsìn wọ́n ní wọ́n gbé dókítà samuel bíndé tí wọ́n tún jẹ́ reverend wọ́n ní wọ́n gbé wọn o ní ìpínlẹ̀ benue.

wọ́n ní lórí òru ojú àrọ̀rọ̀dá eléyìí tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báyìí òun ló jẹ́ pé ti kó ìpayà bá àwọn olùgbé ìpínlẹ̀ èkó òun tó sì fa ìpayà náà kò sẹ́yìn omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù eléyìí tó ń sábà ń wáyé lásìkò òjò ọ̀hún láwọn agbègbè kan eléyìí tó fi dé victoria island lẹ́gí gbàgádà àti àwọn àdúgbò míì gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé o wọ́n ní ìjọba ìpínlẹ̀ èkó ti wá sọ̀rọ̀ jáde báyìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ìjọba ìpínlẹ̀ èkó ti wá rọ àwọn èèyàn láti ṣe sùúrù pẹ̀lú ẹ̀kún omi tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun o ipe kọmíṣánná fún ètò àyíká àti ìpèsè omi ní ìpínlẹ̀ èkó ìyẹn tokunbo wahab nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi síta náà náà ti ṣàlàyé pé gómìnà babájídé sanwóolu ti buwọ́lu gbígbé àti ṣíṣe ìtọ́jú àwọn kòtò ìdominù eléyìí tó tó 28 lójúnà àti mú àdínkù bá omi yalé káàkiri ìpínlẹ̀ o wahab ṣàlàyé pé àyípadà ojú ọjọ́ ló ń ṣokùnfà bí òjò ṣe pọ̀ láàrin ọjọ́ díẹ̀ léra wọn èyí tó fa omi yalé káàkiri àwọn agbègbè ìpínlẹ̀ èkó ó wòye ẹ̀kún omi àti omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù eléyìí tó wáyé láàrin ọjọ́ méjì yìí wípé kì í ṣe ohun tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nìkan nítorí ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè míì lẹ̀kún omi ní orílẹ̀-èdè áfíríkà náà lẹ̀kún omi ni wọ́n kojú irú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi bẹ́ẹ̀ ó ní àwọn kòtò ìdominù eléyìí tí wọ́n ti kún fọ́fọ́ àtàwọn ojúsàn àgbàrá táwọn èèyàn ń da ilẹ̀ sí ó wà lára ohun tó ń fa omi yalé ní àwọn agbègbè bíi victoria island lẹ́kí ìkẹjà gbàgádà mushin máfolúkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìpínlẹ̀ èkó wahab wá sọ ó tún rí dájú pé ìjọba ti ń gbé ìgbésẹ̀ eléyìí tó yẹ láti mójútó àwọn ojúsàn àgbàrá àwọn kòtò ìdominù ní àwọn agbègbè tí omi yalé ti ń ṣọṣẹ́ àti pé àwọn òṣìṣẹ́ ìjọba wọn ò sa gbogbo agbára wọn àti ipá wọn o láti rí wípé àwọn omi náà kò máa dá orogún o tó jẹ́ pé yóò wá pẹ́ níbẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá tẹ̀síwájú ó wá rọ àwọn èèyàn láti yé da ilẹ̀ sáwọn ojúsàn àgbàrá mọ́ nítorí àwọn nǹkan tó máa ń jẹ́ kí ẹ̀kún omi ní ipa eléyìí tí ó pọ̀ lásìkò òjò gangan nìyẹn o bẹ́ẹ̀ náà ló rọ àwọn awakọ̀ láti yé wakọ̀ nínú àgbàrá òjò tí wọ́n bá ti rí pé òjò ń rọ̀ kí wọ́n ṣe kíni kí wọ́n dúró síbì kan náà o tó sì rọ àwọn olùgbé agbègbè eléyìí tó ṣẹ̀ṣẹ̀ kí tí wọ́n kíra wọn bọ́ inú ẹ̀kún omi eléyìí tí wọ́n ní ìdojúkọ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà ló rọ̀ wọ́n wípé àwọn ibi tí àwọn náà bá ń dalẹ̀ sí kí wọ́n máa ṣọ́ra fún o torí pé èyí gan náà ló jẹ́ wípé ó ń fà o pé kí wọ́n ṣe àmúlò àwọn ìkìlọ̀ náà torí pé òjò àrọ̀rọ̀dá míì ó tún sì máa rọ̀ tó jẹ́ wípé kò ní lè gbalé gba ṣọ́ọ̀bù mọ́ wọn lọ́wọ́ ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní lápá bẹ̀hùn bẹ́ẹ̀ náà ni màá fi lọ sí apá bíò wọ́n ní iléeṣẹ́ ológun orílẹ̀-èdè nàìjíríà ti ẹ̀ka ti ìlú òṣogbo ní ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti pàṣẹ pé kí ìwádìí eléyìí tó lọ́rìn kó bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn pé àwọn òṣìṣẹ́ ológun kan eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba sẹ́nu iṣẹ́ náà ni wọ́n lọ yìnbọn náà yabo ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ọ̀ṣun state university èyí tó ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lẹ́yìn tí gíwá àgbà ilé ẹ̀kọ́ gíga fásitì náà ọ̀jọ̀gbọ́n clement adébóyè àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ náà eléyìí tí wọ́n sì ní ọ̀rọ̀ náà di yọpọyọrin o tí gbogbo òpópónà òṣogbo tó sì kún fún àwọn ọmọ iléèwé àti àwọn ọ̀gá àgbà iléèwé wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n wá ṣàlàyé pé fídíò kan tó gba orí ẹ̀rọ ayélujára kan ìyẹn ní ọjọ́ ìṣẹ́gun ní 30 oṣù kẹfà ọdún tá a wà yìí ó ṣàfihàn ibi tí ọ̀jọ̀gbọ́n adébóyè tó ṣáájú ìwọ́de náà ti ń bá àwọn akẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ tó sì ń júwe ìwà tí àwọn ológun ọ̀hún wù bí ohun tó burú jáì tí kò sì yẹ kó máa wáyé láàrin ìlú o àwọn olùwọ́de náà ń bèrè pé kí iléeṣẹ́ ológun ṣàwárí àwọn tó wá hùwà ibi sáwọn akẹ́kọ̀ọ́ àti ilé ẹ̀kọ́ wọn wípé kí wọ́n tètè wá wọn jáde o wọ́n ní àwọn ológun náà láti ni wọ́n fi ipá báwọn akẹ́kọ̀ọ́ obìnrin àwọn sùn tí wọ́n sì gba fóònù gba lápútọ̀ọ̀pù lọ́wọ́ àwọn ọmọléèwé èyí náà ló fa ìwọ́de o ẹ gba chẹ́ńjì ìròyìn yìí láàárọ̀ yìí ẹ̀kúnrẹ́rẹ́ pọ̀ nínú ìwé ìròyìn ọ̀hún o ẹ bá ń bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ o lórí ètò ìdìbò eléyìí tó ń bọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun láìpẹ́ yìí o níbẹ̀ gangan náà ni àwọn àjọ inec independent national electoral commission náà ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé ṣé rí gbogbo ẹ̀yìn ẹ̀ṣọ́ aláàbò
tẹ́ẹ̀dúró wọ́n wọ́n lọ́jọ́ ìdìbò ilé tó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún ní oṣù kẹjọ fún ti ìdìbò gómìnà gbogbo tó máa wáyé ò ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní ẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò àtọlọ́pàá o àti sójà o àtọlọ́dẹ o àtàmọ̀tẹ́kùn o àti ẹ̀rú ẹkùn o àti igbá àtàwọ́ o wọ́n ní gbogbo yí pátápátápátá o wọ́n ní ẹ̀ múlẹ̀ o gbogbo wa ó múlẹ̀ àjọ múlẹ̀ ni ẹnìkan ò ní ìwọ tó o bá ṣàtì jẹ́ ẹ̀ṣọ́ aláàbò dandan ni kó o múlẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí gangan náà ló ń jáde látẹnu ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ìbò fún ìpínlẹ̀ ọ̀ṣun Olúwatóyìn Babalọlá àwọn gangan náà ni wọ́n sọ̀rọ̀ ọ̀hún lánàá ní ìlú Òṣogbo ní ọjọ́rùú Wednesday níbẹ̀ ni wọ́n ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé ṣe rí ìgbésẹ̀ yìí òun gangan náà ló ṣe pọn dandan tó sì ṣe pàtàkì gẹ́gẹ́ bí Babalọlá ṣe tẹ̀síwájú ó ní a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbáradì eléyìí tí a fẹ́ ṣe pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n máa dúró fún wa ní gbogbo àwọn ibi tí wọ́n ti dìbò wọ́n ní ṣùgbọ́n a múlẹ̀ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tán bá máa wábẹ̀ dandan ni kí wọ́n múlẹ̀ ìmùlẹ̀ tó lọ́rìn tó dúró re ó gbúdọ̀ wà láàrin wa bẹ́ẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ọlọ́mọ àjà rí ẹni tí ó dà wá ná sí tí ó dà oúnjẹ wá sínú náà wọ́n ní àsìfẹ́ kànda nínú rẹ sí gbogbo àwọn ọmọ ológun tí ó dúró lọ́jọ́ náà wọ́n ní kí gbogbo wọn yà múlẹ̀ ní o ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ ò ṣùgbọ́n ẹgbà chẹ́ńjì ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn punch ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ńbẹ́ńbẹ́ ẹ bá láàárọ̀ yìí nínú ìwé ìròyìn the nation náà nìròyìn eléyìí ti jáde o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé àwọn ọmọ ogun navy eléyìí tí a mọ̀ sí naval base eléyìí tó wà nílùú abuja o òun ni wọ́n ní ọwọ́ wọn ti ba ẹnìkan eléyìí tó jẹ́ pé ògbólógbòó ajigunjalè ọkọ̀ náà ní iṣẹ́ tó ń yàn láàyò wọ́n ní olúlu ilẹ̀ wà nílùú abuja níbẹ̀ gangan náà lọ́wọ́ ti ba afurasí yìí habib ajadi ẹni ọdún 39 ni wọ́n pé o bẹ́ẹ̀ náà sì sọ pé ó tún jẹ́ graduate ó kàwé níléèwé nasarawa state university tó wà ní kẹfì níbẹ̀ gangan náà ló ti jáde o wọ́n ní arákùnrin yìí náà ló jẹ́ wípé afurasí ni o habib ajadi ni wọ́n pe orúkọ rẹ̀ wọ́n ní àwọn ọmọ ogun navy naval náà ni ọwọ́ fi lọ́nà dáwọ́ tó o tí wọ́n sì ní ọwọ́ ti bá báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìfura rẹ̀ lórí pé ó ti jí ọkọ̀ tó tó 50 òun ni wọ́n ló ti jí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé káàkiri àwọn tìbútòrò olúlu ilẹ̀ wa nílùú abuja náà ni wọ́n ní ó ti ń ṣiṣẹ́ láabi ọ̀hún wọ́n ní ṣùgbọ́n o ọwọ́ ti bá o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń bèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní àwọn ọkọ̀ tó o máa ń gbé bó o lo ṣe máa ń tà á ó lóun máa ń tà á láàrin 1 million naira sí 1.2 million lòun máa ń ta àwọn kọ̀ọ̀kan nu wọn o yóò máa gbélẹ̀ gbé bóun náà ṣe máa ń pè kí ní ọ̀nà àwọn scrap ẹgbẹ́ yóò ta ní cheap price wọ́n ní yóò kàn ta nǹkan fowó mi ra ó jẹ́ àgbà ni ó jí gbé lọ́wọ́ àwọn èèyàn ní yóò ta ní mílíọ̀nù kan tàbí mílíọ̀nù kan ó lé díẹ̀ wọ́n ní òun ní máa ń ta ò gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé látẹnu ẹni tí ó wá jẹ́ ẹni tí ó jẹ́ kọ̀mọ́ndà àwọn àjọ naval ọ̀hún ìyẹn ní ìlú abuja ìyẹn kọ́mọ́ndà olùṣeyé ọ̀làdìpọ̀ ó wá bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pé àwọn ń ṣiṣẹ́ ribiribi o láti rí dájú wípé ọwọ́ ba arákùnrin ọ̀hún bẹ́ẹ̀ náà làwọn sì ṣiṣẹ́ náà débi pé ìgbà tọwọ́ bá làwọn ti fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ o wípé kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ ìyún náà jáde nínú ìròyìn the nation láàárọ̀ tòní.

ẹni inú wéròyìn vangard náà lélẹ̀ náà máa ti jáde láàárọ̀ yìí wọ́n ní olú ìlú àbújá náà mo ṣe wà ìròyìn ìlú àbújá ni o wọ́n ní olú ìlú lẹwà náà ni àwọn àjọ ọlọ́pàá abẹ̀ ni wọ́n ti ní arákùnrin kan rèé o eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní jonathan marcus eléyìí tí wọ́n ní ó gbẹ̀mí ọ̀gá rẹ̀ ìyàwó ọ̀gá rẹ̀ ẹyin o ìyẹn ẹni tí wọ́n pe ọjọ́ orí rẹ̀ ní 80 years bàbá yìí tí wọ́n porúkọ wọn ní adébọ́lá ezike àtìyàwó wọn arábìnrin abiodun ezike nínú ilé wọn tó wà ní apo legislative quarters eléyìí tó wà ní ìlú abuja o gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá náà bí wọ́n ṣe wá ń ṣàlàyé wọ́n ní àwọn ọkọ àtìyàwó yìí ni wọ́n máa gbẹ̀mí wọn láti ọjọ́ àkọ́kọ́ ní oṣù kẹrin ọdún 2024 ni wọ́n ní wọ́n ti gbẹ̀mí wọn nílé wọn o tó wà ní zone deal wọ́n ní ní apo ní legislative quarters wọ́n ní ibẹ̀ gangan náà ni wọ́n ti gbẹ̀mí wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ pẹ̀lú gbogbo iṣẹ́ ìwádìí ọlọ́pàá ni wọ́n rí wípé ọwọ́ ba marcus eléyìí tó jẹ́ díráìbà wọn tẹ́lẹ̀ òun gangan náà níṣẹ́ marcus nílé wọn o wọ́n ní ó wá sá kúrò ó wá sá lọ sí ìpínlẹ̀ kogi ní ọbájá náà níbẹ̀ ni wọ́n ló sá lọ lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ wọ́n ní ṣùgbọ́n wọ́n ṣe wọ́n tọpinpin rẹ̀ títí tọwọ́ fi bá nígbà tọwọ́ máa bá o wọ́n mú padà wá sí ìlú àbújá láti máa bá ìwádìí lọ ṣùgbọ́n àṣẹyìnwá àṣẹyìnbọ̀ wọ́n ní adájọ́ tí wọ́n ti gbé síwájú ilé adájọ́ tó ga ilé ẹjọ́ gíga eléyìí tó wà nílù àbújá o níbẹ̀ gangan náà ni wọ́n ti ṣèdájọ́ rẹ̀ pé tọ́ pẹ̀lú gbogbo ìwádìí àwọn ọlọ́pàá àti gbogbo atótónu àwọn èèyàn eléyìí tí wọ́n ní wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni wọ́n ní dáa ìwọ ọ̀gbẹ́ni marcus ládájọ́ bá gbé kinní rẹ̀ sókè wípé ìnà mọ́lẹ̀ pẹ̀lú àṣẹ tí má ti pa báyìí irú ìdájọ́ bẹ̀ náà ni kí wọ́n tẹ̀lé o wọ́n ní ọ̀dà marcus o ẹ lọ gbẹ̀mí rẹ̀ títí tẹ ẹ fi okùn sí lọ́rùn kẹjẹ kẹgbẹ àga lẹ́sẹ̀ rẹ o títí tẹ̀mí ò fi bọ́ lára rẹ̀ ẹ gbúdọ̀ yóò kun ọ̀hún wọ́n ní wọ́n ti ní wọ́n ti dájọ́ kú ìyẹn fún arákùnrin díráìbà tó pa bàbá oníbàbá àtìyàwó rẹ̀ nílùú àbújá vangard gbé jáde láàárọ̀ yìí.

a tẹ̀síwájú lórí ọ̀tún inú ìwé ìròyìn ìyẹn fún ti òwúrọ̀ tòní o wọ́n ní àwọn ikọ̀ ọmọ ogun ilé tí a mọ̀ sí operation delta safe náà ni wọ́n ní wọ́n rawọ́ tó àwọn mẹ́fà kan tí wọ́n jẹ́ ọ̀daràn tí wọ́n gba àwọn nǹkan lọ́wọ́ wọn o bẹ́ẹ̀ náà lọ́wọ́ tún ba àwọn míì náà tí àwọn tó 84 àwọn afurasí bákan náà wọ́n ní wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà olóró àti àwọn ohun epo rọ̀bì eléyìí tó jẹ́ wípé lítà rẹ̀ ó pọ̀ dáadáa 464,268 liters eléyìí tí wọ́n ní wọ́n jí o gẹ́gẹ́ bí wọ́n ti wá ṣàlàyé wípé àwọn ikọ̀ ọmọ ogun yìí náà ni wọ́n yabo bùbá ilé kan eléyìí tí wọ́n ní ibẹ̀ gangan náà ni wọ́n ti ń gbọ́n epo tí wọ́n sì ní wọ́n yabo bẹ̀ tí wọ́n sì gbà lọ́wọ́ wọn wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí wọ́n ń lò àti nǹkan míì lọ́wọ́ wọn ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ adarí fún àwọn ikọ̀ ọmọ ogun defense media yìí ìyẹn major general michael onoja gẹ́gẹ́ bí ó ṣe ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí bí ìṣẹ̀lẹ̀ náà tó ṣe ṣẹlẹ̀ níbẹ̀ ló ti sọ fún wọn pé àwọn ọmọ ogun wọn náà ni wọ́n rí èèyàn táwọn lólobó wípé àwọn kan wọ́n ń ṣiṣẹ́ láabi ní ìpínlẹ̀ delta tí wọ́n ń ṣiṣẹ́ nǹkan wọ̀nyí níbẹ̀ náà ni wọ́n ti wà ní ó yẹ já lọbẹ̀ ẹ yabo wọn wọ́n nígbà táwọn máa yabo wọn o náà ló jẹ́ wípé àwọn gba epo rọ̀bì eléyìí tí wọ́n ti jí tó tó 464,268 liter ìyẹn fún epo eléyìí tí wọ́n ni wọ́n gbà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ọ̀hún ìyẹn nílùú Àbújá pẹ̀lú àwọn oníròyìn fún iṣẹ́ ribiribi tí àwọn ọmọ ogun náà eléyìí tí wọ́n ni wọ́n ṣe ìyẹn náà wà nínú ìwé ìròyìn daily post náà ló gbé jáde ìyẹn fún ti òwúrọ̀ tòní o ẹ lọ gba change ìròyìn ọ̀hún bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́.

ìwé ìròyìn daily post náà tún gbé ìròyìn yìí kò ń ṣe ìròyìn tó dùn mọ́ni nínú o wọ́n ní lẹ́yìn táwọn apanilẹ́kúnṣayé àwọn agbébọn wọ̀nyí lẹ́yìn tí wọ́n ti gba owó wípé a fìyàn yín lẹ̀ wọ́n ní wọ́n padà pa òjíṣẹ́ ọlọ́run yẹn o eléyìí tó jẹ́ ti ìjọ kátólíìkì eléyìí tí wọ́n ní àti àwọn márùn-ún míì eléyìí tí wọ́n ní wọ́n ti jí gbé láti inú oṣù kejì ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún 2026 tá a wà yìí nígbà tí ìkọlù ọ̀hún tí wọ́n ṣe sí agbègbè kùtáò àti kúgí ní ìjọba ìbílẹ̀ kàgákọ̀ ní ìpínlẹ̀ kaduna níbẹ̀ gangan náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ wọ́n ní lẹ́yìn tí wọ́n ní wọ́n ti bèèrè fún owó ìpè láti fi wọ́n lẹ̀ tí wọ́n sì ti jọ dúnàádúrà lórí iye tí wọ́n ó gbà pẹ̀lú àwọn ẹbí wọn àtàwọn aráàlú lẹ́yìn tí wọ́n ní wọ́n gbé owó ọ̀hún lẹ̀ náà ló jẹ́ wípé wọ́n ní wọ́n padà gbẹ̀mí wọn o wọ́n gba ẹ̀mí òjíṣẹ́ ọlọ́run ọ̀hún àti àwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post bó ṣe ṣàlàyé ìròyìn ọ̀hún tí kì í sì ṣe ìròyìn tó dùn mọ́ni nínú kọ́lọ́run bá mi kó ṣàánú o kó gbà wá lọ́wọ́ àwọn apanilẹ́kúnṣayé eléyìí tí wọ́n sọra wọn di kọ̀rànjọ́gbọ́n lórílẹ̀‐èdè nàìjíríà ó wà nínú ìròyìn daily post láàárọ̀ yìí.

0: Life of no impact is a life of no value. Hello, Ekaro.
1: Hello, Ejiro.
0: Ekaro, sir.
1: Ojumo.
0: Ojumo, sir. Kuniba,
1: jive, kawa.
0: Amio.
1: Ado, ahugwa.
0: Amio, dumare.
1: Olo, olo, ama, finilo, sir.
0: Amio, sir.
1: Olo, olo, akweluwa.
0: Amio.
1: Arabi, wongpa, alara. Oma, yuba. Bubu, agora, dabali, sir. Glitulo. Little law about you, counselor. You can't sorry. I can manage you for a one. Hello?
0: I work well, sir.
1: Lori, your roti, our soja. I want to go soja to look out money with
0: Ben.
1: A number of soja to Gioleruku. Mugoko to tell you, man, no one. I don't know where she did. Hello?
0: I work well,
1: sir. Àwọn ẹranko àwọn oníwà burúkú náà ni. Àwọn ọmọ kan ṣe mo kàn fi àsìkò yìí rọ gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ mi. Ó ṣọba ni ó ṣòjòyè ni ó ṣọmọ ọdún ni tó bá jẹ́ ọmọ ọ̀ṣọ́ state. Tó jẹ́ human rights. Kéèsì yìí mo fẹ́ kọ́ fọ́lọ̀ ẹ̀ gan. Kọ́ tẹ̀lé kéèsì gidi gbogbo human rights tó bá jẹ́ ọmọ ọ̀ṣọ́ state. Kọ́ tẹ̀lé kéèsì yìí ẹ̀kọ́ fi àwọn sójà jófin. Ẹ̀kan fún fi mú kàtà òfin ẹranko ayé àti ọ̀run ni wọ́n àwọn tí ìlú gbà nǹkan máa dáàbò bo aráàlú nothing jalè nothing wúrú wà báyìí ṣé gbogbo ara àwọn tó fi aṣọ sójà dáná lóru náà ṣe bá ara àwọn náà nìyẹn tó ń fi aṣọ sójà tó ń fi ṣe kidnappi tó ń fi ṣàṣàṣì ara wọn nìyẹn mo fẹ́ kọ́ ọmọ orílẹ̀-èdè dìde kan dìde lórí ọ̀rọ̀ ẹjọ́ rẹ.
0: I'm by four MC Rao. Eshogun. 0906003352. Hello, Ekaro.
1: Hello.
0: Ekaro, sir.
1: MC Rao.
0: Baba.
1: Ekaro, Ajepe Aye.
0: Yes, sir.
1: Oruko mi ambassador Gbebe lati Agbado Crossing.
0: Ekaro, sir.
1: Ẹ̀kọ́ tí apá bí o sọ lè fi bẹ́ẹ̀ sọ lé lórí. PDP Oko, PDP wà ti gbé ní Ogun State. Ó dẹ̀ wà ti gbé ní Nàìjíríà. Tata ẹgbẹ́ tó lè dàbí ẹgbẹ́ yẹn kò sí ẹgbẹ́ tó dáa ni ẹgbẹ́ onígbàlẹ̀ ẹgbẹ́ ọ̀pẹ́jẹ aláyé àtijọ́ wọn máa ń fi ìgbàlẹ̀ ṣògbọ́n olè ní tó PDP wà lógún ṣètò lórí ṣé bá ti fi ìgbàlẹ̀ síbẹ̀ olè ní débẹ̀.
0: Ẹ ó ń béèrè lọ́wọ́ wike ni ó ń béèrè ni ọ̀gá ìgbà déyìn ò bá mọ̀ àpábí ò ń béèrè lọ́wọ́ wike ni pé iṣẹ́ ṣì wà sáà
1: awa bẹ awa ti gbi
0: yoko
1: se lati n bọ yabọ bajọjọ n bọ gbogbo ọlọ n bọ
0: ọsirawo ya. Lagbara je 0906003352 àpábí ò ń béèrè ni ẹ ti gbà ni ẹ mọ àwọn béèrè kan wà ní ìwà mi ẹrú ẹ káàárọ.
1: Hello, Angela.
0: Ẹ káàárọ, sir.
1: Ẹ káàárọ.
0: Yes, sir. Orúkọ yín àti bí
1: dáadáa. Ẹjọ ẹ̀dà Taiwo olùṣe ládàbò.
0: Ẹ̀dà Taiwo ẹ káàárọ, sir.
1: Sẹ́rí kí nǹkan wà nílùú rẹ̀. Ilé ìtún bá nǹkan jẹ́. Ok, irú báyìí tí ó pa ọ̀gá ẹ̀ tó pa ìyàwó ọ̀gá. Kẹ́míkọ́ ló yẹgi fún ọmọ mi yẹgi tí wọ́n máa lọ fún hásìlì kan tí wọ́n máa jẹun lọ́fẹ̀. Irú yẹn náà tún kọ̀tún ní irú báyìí tó pa ìyàwó ọ̀gá ẹ̀ àti ọ̀gá ẹ̀ náà. Tó dúpọ̀ ọmọ ọ̀gá ẹ̀ kan ní Ogun State ní on the one bẹ́ẹ̀ 1970 ní Ogun State lábẹ́ta. Àbí ọ̀rọ̀ ẹ̀ náà nípa pa òwú àmọ́bí tó yọrí sí dèmí. Irú àwọn kan bẹ́ẹ̀ yẹn, kó bá já ó ti pààyàn méjì. Tó bá máa pa ó yẹ kán pa kọ́jẹ́ káwọn èèyàn náà rí. Sódà tá a máa kọ́ ọ̀hún tó kù lọ́gbọ́n. Kìtì pé kọ́ lọ́ lọ yege fún ọkọ́ ní gọ́ọ̀mù ọkọ̀ sáì. Àyàn mẹ́rin ló sáì kó tó pààyàwó ọ̀gá àti ọ̀gá. So àwọn kí lóun yẹn tábà ń ṣe tó bá rán akọ̀ ìdájọ́ dá gbọ́ lórí rédíò bá ti gbọ́ rẹ̀ bí kò dẹ̀ sí ìgbésẹ̀ kò ní túgbà wọn tó kù lẹ́rù wọn náà wípé táwọn bá ṣe tó ń kọjá ẹgbẹ́ ṣe ń jọdá ta ìgbóló àti ló ń jẹun kò dẹ̀ kó rí bẹ́ẹ̀.
0: Ẹ ṣeun gan sa.
1: Bí o fẹ́ dá sí nìyẹn.
0: Ẹ ṣeun ẹ ṣe bàbá 0906000352. Hello.
2: Hello, ẹ káàárọ̀ sáà.
0: Ẹ káàárọ̀ mọ̀.
2: Ẹ kú ètò.
0: Ọlọ́run tún.

0: ọlọrun kó kọ wa mọ ṣe lórílẹèdè yìí bàbá tó sọ ọlẹkùn yẹn sọ lórí ìṣẹlẹ tó ṣẹlẹ bíi 2024 ní ẹni tó lọ pa ìyàwó tó pa ọmọ tó pa kíní yẹn bí tó rẹ̀ jùsùn lé ní àmọ́ kíní yẹn dẹ̀bà gẹ́gẹ́ lórílẹèdè nàìjíríà kí nǹkan máa ṣẹlẹ̀ káàní rí kókó ẹ̀ ọlọrun akọ wa mọ ṣe o ẹ kú ètò à ń bá yín lọ o.
1: ẹ ṣe hello ó lágbára
2: hello
1: ẹ káàárọ̀ sá
2: àdẹ̀kú ṣe ni o àdẹ̀kú ètò àti aláyún sọ̀rọ̀ látọmí ata
1: ẹ káàárọ̀ sá
2: ti ọ̀rọ̀ ọ̀ṣun yẹn ni mo fẹ́ sọ ti ọmọ skul àwọn apẹ́pù yẹn wọn ò ń ṣe kọ̀rẹ́ tí ṣojá o wọ́n máa sọ̀rọ̀ sí ṣojá wọn ò ń ṣe ṣojá lára àwọn bandit tí wọ́n kó aṣọ ṣojá wọ̀ nìyẹn ìtòrí ẹ̀ kọ́ má ní ṣojá ni wọ́n ò ń ṣe ṣojá kọ́dẹ̀ múra sọ̀rọ̀ wọn dáadáa
1: bẹ́ẹ̀
2: tọ̀rọ̀tọ̀rọ̀ àwọn tí gbogbo olóró tó wọ́n mú ní wọ́ọ̀fù náà kọ́ mọ tó máa ṣe sí àwọn kìíní yẹn ti pọ̀ jù ó dẹ̀ ń pa àwọn ọmọ ó ń pa àwọn ọ̀dọ́ lára lẹ́kọ̀ọ́ ó ń pa àwọn ọ̀dọ́ lára ń lu gbogbo ìdíta wa ọlọ́run ṣàánú wa nílùú nàìjíríà wa yìí
1: o
2: ọlá bá wa tó
1: ìdẹ̀kú
2: ètò à ń bá yín bọ̀ o.
1: 0906000352
2: hello
1: ẹ káàárọ̀ orúkọ yín àti bíi tẹ́ ti ń pè wá.
2: tẹ̀sínì àdìrò ń rántí láti wá ìpele ìrọ̀ta.
1: ẹ káàbọ̀ sá.
2: ẹ̀rọ pàbíwò ẹ̀ ló fẹ́ darí.
1: ọ̀ya.
2: ṣé bá pàbíwò ṣe bí pdp ló ń lo owó rẹ̀ tẹ́lẹ̀ ṣe bí pdp ni. ṣé bí pdp ló ń lo owó rẹ̀ tẹ́lẹ̀. pdp ni. pdp ló tẹ́lẹ̀. ọjọ́ ìyàlẹ́ pọ̀ ìyàwó ọwọ́ àṣọ sí pdp pé ìpè ẹ pé pdp ṣù wà ẹ wo nàìjíríà yìí ẹ̀kọ́ àdúgbò ọ̀hún ṣàánú wa ni o akọ́wọ́ ṣàdúrà ní ìlú yìí àwọn olórí wa wọn ò fẹ́ kí àwọn ọmọ ẹ̀kúrò wọn ò fẹ́ kárí jẹ wọn àtàkárí gbára ìyá ìpọ̀jù alá ìpọ̀jù ọlọ́run bá mọ́lẹ̀ orílẹ̀-èdè abáàbò
1: àmì o ẹ ṣe gan sa.
2: Lọ́wọ́
1: ṣàánú wàá gbọ́ bá gbọ́ o. Àmì o bàbá. Ìgbà tẹ́mi náà rí ròyìn wọn kọ́rẹ́rìn pé àwọn béèrè kan wà ní ẹkẹdẹ èèyàn wá béèrè ká ṣé ẹ̀yin ò sí Nàìjíríà ni. Ẹ̀lú ẹ̀kaàrọ̀.
2: Ẹ̀lú ẹ̀kaàrọ̀.
1: Ẹ̀kaàrọ̀ sá.
2: Kí ti gbé?
1: Ó gbére bàbá.
2: Ọkọ̀ òkú tó jí ẹgbẹ́ la fa ṣe tábọ̀ níbẹ̀.
1: Àṣẹ wa mi.
2: Morúkọ tèmi ni àyùbẹ ìdúgbà lọfẹ wájúlé tó kù sí ìdàtà bàbá àwòrán ìlú sọrọ.
1: àwọn
2: ọmọ pàkọ tó tòdì lórí
1: lòdì sófin.
2: ó lòdì sófin rọbì sínú àrọbì sáà tó mọ pé wà kúwà lọ́wọ́ tí sójà yẹn léwu. ó ṣe mú oyè kan bá ó direct níjà bá wa sọ̀rọ̀. àwọn olè kúrọ́ fún ẹgbẹ́ ẹni tí lára èpò ènìyàn ní nílé. ó mọ pé bójú ọmọdé ìyẹn dúdú ẹ̀ lọ́lẹ̀ pamọ́. jẹ́pẹ́ kọ́ bẹ sílẹ̀ àkóbọ̀ sílẹ̀ kẹwàá àkẹ́kẹ́ wa láti tìmútìmú pẹ̀lú òun lé ìyẹ́ àpábíò wọn ṣe láì lé òun lẹ̀ ó yẹ torí àríyàwó ọkọ̀ ìyá lé ní ẹ̀bí ṣebí pdp ní tẹ́lẹ̀ ẹ pdp ní ikú lè mi máa tọ́ sọ dé ní ni pé gbogbo ọmọdé òun náà kó lò gbọ́mọ̀ṣọ́ òun yẹn kó òun la kó wú lẹ̀ yí àgbàmí àgbà yìí kó la jù ú lẹ̀ kó la jù ú sílẹ̀ wo tútù lè wa ìtàlí gbọ́n mọ́bílọ́mọdé yìí yẹ wà bọ́jú ọmọ sínú ìtọ́ náà ìbọmọ gómìnà ti jù ú lẹ̀ o ẹ̀yà bàbá sanfó ọ̀sìnláfẹ́ wà ìtẹ̀lẹ̀ ọ̀tá ọ̀dá o àti oṣù ké ìdímù ọ̀nà yóò dá rárá ṣé o lè máa lu ọbaṣanjọ́.
1: local government wo ló wà
2: báyìí sọ
1: ìtẹ̀lẹ̀ local government wo ló wà.
2: adóòdù ọ̀tàlà
1: adóòdù
2: ọ̀tàlà ẹ̀ ará kọ̀ọ̀kan àrí básíkù lù lọ́ra gbóhùn pọ́ńpọ́ ẹni wọ́n ní kàlíbẹ̀ onígbà àbúrò àwọn àgbà wọn onígbà bọ̀ ọ́ onígbà.
1: àpòrúkọ àwọn ọmọ àpòrúkọ alága abilẹ yín wa àpòrúkọ rẹ
2: bá wa ṣe. alhaji wasiu ni
1: lawa ẹ lọ bá wa ṣe.
2: gbẹgbẹ ṣe a máa nu agbódò ọta.
1: ẹ kọ́ bá wa ṣe o kọ́ jọ àwa náà máa ń wá bẹ́ẹ̀ o ẹ ṣe bàbá àwórí ẹ tètè bá wa ṣe gbogbo bẹ́ẹ̀ gbogbo agbódò ọta ọ̀nà ẹ̀yin rédíò yín lọlẹ̀ ẹ kú ojúmọ́ o ẹ bá ti pè wá ẹ máa kú òǹdí rédíò ariwo gbúdọ̀ máa pọ̀ jù àwọn tó wà nílé àwọn tá a fẹ́ bá sọ̀rọ̀ wọn ò ní gbọ́ nǹkan tá a fẹ́ sọ ẹlú ẹ káàárọ̀ o
2: ẹ káàárọ̀ o
1: ẹ káàárọ̀ sá.
2: Ọlọ́lẹ́fẹ̀ mo nígbà yára fún yóò.
1: Àmì sà.

0: kọmíyàkan lákífàlà látàbẹ̀sẹ̀ ṣe.
1: Ẹ káàbọ̀ bàbá.
0: Àwọn sójà tó lọ bá àwọn akẹ́kọ̀ọ́ yẹn. Sábà wà lọ́wọ́ àbọ̀. Wọ́n kí sọ̀rọ̀ jẹ́ sójà. Agbésùnmọ̀ mi ni wọ́n. Wọ́n sì wájú wọn, lọ́wọ́dẹ̀ sì wájú wọn. Pípa lórí wọn. Bẹ́ẹ̀ náà sọ́ńdá jẹ́ òkú fún ẹ. Bàbá ní ká tún ìwé òfin Nàìjíríà ká tún ṣe, ó tó ká tún ṣe. Tó máa dóde gómìnà kò sáyìn ẹ̀. Gómìnà mi. Adé ẹ̀wọ̀n pé ẹ̀mí èèyàn tọwọ́ ń bọ́. Káṣẹ́ yóò bá sọ pé wọ́n yẹgi fún. Yóò ti mọ gbó lọ fún mi nílé adájọ́ impossible. Wájú ilé bàbá ẹ̀ kó ti yẹgi fún. Wọ́n máa tẹ̀ pé 7 days. Bí gbogbo máa dókun gómìnà kan. Àwọn gómìnà wa wọn ọ̀rẹ́dì àti sáyìn irú pépà bẹ́ yẹn. Tó o máa rọ̀ wá. Kí nǹkan tó ìwé òfin Nàìjíríà kan tún ṣe. Wọ́n máa dókun gómìnà kan kó tó sáyìn àjọba tí adájọ́ bá dájọ́ kú fún. Ìdí máa tún sọ ẹ̀yìn pé tí àbá padà sí ẹlẹ́kùnjẹkùn regional government. Ìkéèké ni wọ́n á kùn. Ń pẹnumọ lójoojúmọ́ ìlú Akíọ́lá Akíọ́lá látàbẹ̀sẹ̀ ṣe. Àgbẹ̀yà kan náà pẹ̀lú àwọn afẹ́ ara ẹgbẹ́ èèyàn jẹ́wọ́ lójú. Ó ń kọ́kọ́ máa lọ. Ká máa lọ sí regional government.
1: Ìkan
0: tí mo fi ìpè oúnjẹ ká ṣe ní Nàìjíríà ni ọ̀rọ̀ dáwà yìí. Ìkéèké ni máa wọ́pọ̀ o.
1: Ẹ ṣeun bàbá. Ṣé ẹ̀kọ́ ètò adàmúyẹ o. Mi sá o, ẹ ṣe gàṣà. Hello. Àjọ ń gbéyẹ̀wò náà ní abalẹ̀ láwa. Hello, ẹ káàárọ̀. Ẹyí rédíò yín ẹ lọlẹ̀ sá.
2: Mo ti mọ̀ tí mo lẹ̀ ẹ ṣe gan.
1: Orúkọ yín àti
2: ìdájọ́. Orúkọ àmọ́. Orúkọ mi ni Adéọlá Adébísí.
1: Láti bó sá.
2: Láti ọ̀nà pàjá.
1: Ok sá.
2: Ẹ yọ̀nà pàjá. Ní bá ń gbé yìí ń bà wà ní ṣe. Nígbà tí èèyàn pa yẹn. Tẹ́tẹ́ tí wọn ò lè pa kí ni rè tá ń gbọ́ kọ́ bẹ́ẹ̀ tọmọ sọ ìlú mọ́ ọ́ ń bà wà ní jẹ́ Nàìjíríà. Àṣẹ̀dẹ́lù náà àti pẹ́ ní Nàìjíríà yìí náà ti pẹ́ láyé. Èèyàn pààyàn. Èèyàn fẹ́jẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n gbúgbú ọkùnrin transcool ti ẹ̀tún dápadà sí ẹ̀yìn. Wọ́n ò lè lè gbúgbú wọn. Wọ́n mú yàn wọ́n pààyàn. Ẹ lè pa wọn ò lè pa wọn. Kí náà ní gọ́ọ̀mẹ̀ntì àní gọ́ọ̀mẹ̀ntì tí àbápa lé ìjọba kankan ìyẹn ti kú gbé o àlàáfíà.
1: Ẹ ṣeun. Ó lágbára o. Hello. Ó ti rè. 09063352 09063352 Ó náà lójú òpó.

0: ó dà bí ìròyìn kan náà tó jáde nínú ìwé ìròyìn punch níbi tí bàbá wa Ọbásanjọ́ ti ń sọ̀rọ̀ wípé ọlọ́run ní jẹ́ ká rí civil war lórílẹ̀‐èdè nàìjíríà o bàbá Ọbásanjọ́ ṣàlàyé bẹ́ẹ̀ wọ́n wá mẹ́nu bọ̀rọ̀ ilẹ̀ kún ilẹ̀ wẹ inú ìwé ìròyìn náà láàárọ̀ ìyún náà jáde 09060335 ẹ bá wa ẹ̀sà ẹyí rédíò yín yẹn lọlẹ̀ o orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá o.
1: Orúkọ ti ní ní Amẹ́ríkù àgbà àṣírò láti Mọ́tẹ́bí.
0: Ẹ káàbọ̀ sà.
1: Ọlọ́run aṣàánú wa nínú Nàìjíríà yìí o.
0: Àmì o.
1: Ògbélé ìdáǹgbọ́ yìí àtọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ sọ yìí. Àtijọba tètè bá wa nǹkan ṣe sí o. Torí àǹpààyàn ní ni àǹpààyàn lọ́la àǹpààyàn lọ́túnla àní ló gbó lu iye
0: o
1: nira ilé pọ̀ jù òṣìná òṣòjẹ òṣòmí òṣòmá òṣìṣẹ́ jíyàn gbélé ni jíyàn gbélé la jíyàn gbélé ni jíyàn gbélé la dọ́ọ̀lá mẹ́jì lè dà
0: lágbára báyọ̀
1: ẹgbẹ́ ọba àbẹ̀jọba ọkọ́ bá wà nǹkan sí kí o ànírógun àníríwájá o.
0: àmì ò ẹ ṣe gan sa bàbá Ọbásanjọ́ ní lára àwọn nǹkan tí ó máa ń fa civil war wọn ló ṣì wà pẹ̀lú wa bàbá ní some of the things that lead to the civil war are still with us èbó ni mo fi kà bí pọ́n ṣe ṣe gbé jáde ẹ ló ẹ káàárọ̀ o.
2: A máa kó ètò wa tó.
0: Ẹ káàárọ̀ sà.
2: Adégbòye Dèjì Adáyé tó rìtìlẹ̀.
0: Ẹ káàárọ̀ bàbá.
2: Ẹjọ́ dídì nǹkan bá ń ṣẹlẹ̀ kò làbáyọ lóko tí a máa máa ń pè fún. Nǹkan tó ṣẹlẹ̀ táwọn ọmọ ọdún ní ọ̀ṣun yìí ṣe bá rí nígbà tí ayé ń jẹ́ ayé ní yunifásitì. Inú ọgbà làwọn túdẹ̀ẹ̀tì máa ń wà. Inú ọgbà àwọn ọmọ wa lọ ń gbé gbòòrò pẹ̀lú oyebíye ẹ̀kọ́ ọmọ òtún balẹ̀. Gbogbo orúkọ báyìí ló yẹ kí gọ́ọ̀mẹ̀ntì wo kí náà fowó ṣe ló lè wọn náà fẹ́ ná láti kọ́ halls nínú kankan tó ń pè ní Eiffel Towers University. Kọ́mọ́wà University kó máa lọ gbé bí máìlì méjì máìlì mẹ́ta kó máa wọ mọ́tò lọ́wọ́ mọ́tò bọ̀. Nígbà nígbà táwọn kàwé àwọn ìjọba tó gbogbo àwọn tó wà lórí ìjọba yìí níbo la ṣé gbogbo lọ gbé. Irú ìyẹn kó nǹkan tó ń fà bọ́ọ̀ lọ sí nílò àtàkà ọmọ àmọ́ tó wà tó harmless no security nothing pẹ̀lú owó yẹn bí ẹ táwọn ọmọ ń gbà kí gọ́ọ̀mẹ̀ntì wo bẹ̀ yẹn. Kọ́pọ̀ gbogbo owó tó fi ń ṣe láti ràdá tó ń sọ pé kó máa yá wọn lówó kó máa tẹ́tí òjọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí kọ́ lọ fi kọ́ọ̀sì sílọ̀ yunifásitì yìí káwọn òye máa gbé ó bẹ́tà jù káwọn ọmọ máa lọ gbé gbòòrò lọ. God bless Nigeria.
0: Ẹ ṣe gan sa. O ní agbára o. Hello.
3: Hello.
0: Ẹ káàárọ̀ ma.
3: Ẹ máa káàárọ̀.
0: Yes ma.
3: Ètò.
0: Yes ma.
3: Gàmá ni láti òjòjú mẹ́gà o.
0: Gàmá.
3: Ẹ
0: kú jọ mẹ́ta
3: tó
0: tutù yóò pọ̀ gámá.
3: Kí wàá fẹ́ ṣe sí abala mu náà ni.
0: Àríyáríyáríyá bá a dá sí ètò.
3: Ẹ ètò tá à ń dá sí i. Gbogbo àwọn tó ń dájọ́ pé wọ́n fẹ́ pa wọ́n fẹ́ pa àwọn gómìnà ò pa wọ́n. Ẹ̀wọ̀ ni tó ní ìfẹ́ ìlọ́sùn ṣe sí yẹn. Ó yẹ kó Adeleke ti dáwọ́ kó ti dáwọ́ sí kó ti pa máa yẹn. Ẹni tó wá láti ìlú Èbó gbogbo àwọn tó ń dé sọ̀tẹ́lẹ̀ ló ń pa. Wọ́n ṣe nǹkan kan sí. Gbogbo ọtọ́lọ́mú lábẹ́òkúta ọ̀rọ̀ dírábà tó ló pa kínní kó gbé wọn lọ síwájú ilé bàbá àbí ilé ìyá wọn kó máa pa ohun tí díà ń ṣe nígbà tí ó mọ àwọn èèyàn lábẹ́òkúta ni ọmọ tó bá jalè. Ó lọ pa wọ́n sílé iwájú ilé bàbá wọn ni. Àwọn ìjọba yìí ọ̀rọ̀ aráàlú lọ́wọ́ àti ọ̀rọ̀ ìjọ tó bá ti ní pọ́ọ̀tù pa àwọn ọkọ wá stop ẹ̀.
0: Ẹ ṣe mọ̀.
3: Wọ́n á stop ẹ o. Kọ́jọ́ kan wà àkànṣe sí ará ní aráàlú oúnjẹ àwọn aga amágbọ̀n pàápàá kọ́ ẹ tó bọ̀ ọ̀rọ̀ ìyàwó yín kọ́ ẹ tó fún àwọn olówó oúnjẹ ìwọ̀nba tó bá kò lóun ra ìfọ́jú ọ̀wà kọ́ ṣàánú àwọn àgbàlagbà kọ́ má fìyà jẹ wá o.
0: Wọ́n
3: bá lọ́mọ àti tọ́ba débẹ̀ kọ́ lọ́ ṣe yìí o ká tó dìbò fún wọn o.
0: Ẹ ṣe mọ̀.
3: Ẹ ṣe mọ̀ abẹ́tò ìbọ̀.
0: Ẹ ṣe mọ̀ gàmá. O lágbára o. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
4: Ẹ̀lú sọ ẹ̀ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ o. Ẹ yí rédíò yín lọlẹ́ o.
4: Ọ̀sùnwà mo jẹ́ ẹni kúrò mẹ́.
0: Ẹ ṣe orúkọ yín àti ibi tí a ti ń pè wá.
4: Adéoyè Adéroyà láti Òrùbí Ìjọba tí a gbàgbọ́dọ́ ní oṣù sà.
0: Ok sà.
4: Òun ṣe rí ìgbà tí mo rí sọ́rọ̀ ẹ̀ injustice wà ní Nàìjíríà yìí. Ẹ̀yìn máa ń gbé inú ní ìṣẹ̀sọ́ láàárọ̀ ìsìn. won le ni kan pa baba kan o pa yawo pa gankan won ni kan lo hanje but awon buku aram awon dandi san mu lati won so gbe kan pa won won fi ni won e wo ya dura won do na fi royal last week abi yan kan se so won ara won ye pa won ni pe governor awon governor fi e lati sa death warrant won so so bi se governor lo sa ile abi president abi da lo sa ile kan ni kan lo pa ni yen se so ojo jasi ni yo ri me ri ododo to wa ni se o so won ni ka ku kan lo pa yen mi de bi se won ati so wi pe governor n beru lati sa yen won ati so wi pe kan fi yen le ka ku fe everybody le kan ugo everybody ma para won lo de o ma ni je be
0: e ma ja kwa
4: so awon to awon to wa ri so won ku ku le dan de lo mu won ko to ba mu yan wa pa yan wa gba ran so wa so ri ti ri wa ni kan fi won lo ba di se bi e so ri jong fi e o ejo e ba tu ba government zoro tenu won ba tu yin ani tenu yin ba tu won kan kan kaja di justice wa
0: da e se gan sa
4: o e se ra o da o lo so wa
0: ami sa
5: Igbe kenin fowo ti le igba laamu ni fowo nogiri oye tuyaya etuyaya kajo se ayeye odun kewa ti eri oluwa gbe mi leke adebayo mc irawo agbalagba omode ti gbegbe babe loko titi soro lori radio pelu ifowo sowo po gbogbo media platform patapata turn up with mc irawo to ma waye ni ile ise wa jordan 105.5 fm 12/14 musibau ashafa street off agbe road abuli egba lagos awon lorin to ma da wa la ya shina ajiboye shina irawo one century omo baba alago ayanfe omo jesu fm amino 2 jizu joe verified show boy akim adewale ak pumping fuji boy pelu titi layo titi lai lai mc ojo na ni olayemi akani mc falo falo fada awon olugbalejo ni bi ayeye ohun ni omo baba larin johnson charles ideho ademuwa adedeji kokororo deji bobare gm gbogbo eyin olulufe patapata la pe lati ba wa se ayeye gatefield t-shirt 7000 cap 5000 fufila ati aso tin e ma pe sori number yi 09065219567 09065219567 fun eyin te fe so nigbowo ayeye yi e ma pe sori number eleyi 09124119516 09124119516 turn up with mc rawo o ma dun ju
0: Hello, we caro. Hey, you doing hello, le arivo po.
6: Caro.
7: Listen now and turn to the Jordan Breakfast Show. And today,
8: hey everyone.
0: Yes, sir.
8: But this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur.
0: Okay, sir.
8: You can possibly be. Yes, so my people, this is not Jordan Drive, and I didn't listen to so get better information. I won't give you no move, I need you. But if you don't say one move, move your radio.
7: Hello.
4: Baba, But mistake, la when your man tell me. Nko alo fe ku le jeku bo ni to pa won to je ni bi baje nko le je ko ro ro be ko waye ni so be ko sele now tunugun so pe won fe se iwe jade ati fi yen ko ojo pelu rada da to nba glory bi be yen
0: e ma bu yen ni ke e ma ta bu ba ju
4: ba e ni sin ka pe yen ni sin
0: igbo to
4: fe ko je yen pelu igbo to fe ko jo nbe yen nsin now kinu ti benefit na Nigeria lori e kinyan to e ko moju to nsin now gbogbo omo to wa nugbo won ri kokon se fi yen be on de gbo okay e ti le fe ko ejo kini e nigba ti eri to fe ko ejo to fe se iwe lutori e iye buhari nigba to wa lori oye e ma nkan ti awon emi to ti so nu lori igba yen pdc cl owo na de se gbe lo okay yato si pe o emi so nu àwọn gbogbo àwọn boko haram tó fún lágbẹ́sì kankan tó tún dára pọ̀ mọ́nú sójà ara wọn ló ń ba àdìsó sójà jẹ́ ń sìn tán káàkiri.
0: ẹ ṣeun.
9: only could you tell our Bakuma could attack it. Look my experience of Poko or Sumikini, so that I know the woman for any information. All on Kushan, you are lady, the government job at all, what did you? The man job by you.
0: I'm funny. I'm funny. I'm funny.
10: Baba odun mejo to lo o ko asili fasi papata mi re si ori kankan ti baba e si o ba baba e pa bi je o ba lu je papata koda kan o lo tu je ki buku ara mu gbile gugu awon to so se bo so ngba e pe gugu awon o le ba pa awon yo o lo tun ni kan ma da gugu awon buku ara mu le kan ma da awon si duro kan ma dara po mayin ki la awon se ran ti la ara ru awon eni buruku ba si tabakati mo ta si mo ka ku mo je bi yo ti ru si ko ba si ra ti ru abari
0: e si o
10: baba se ku to ko odun mejo aka awu ise ni
0: e si o baba e si o ah ji ga ti lo e je boya ma re eyan kan mu si e lo e ka ro
10: I don't know.
0: Are you ready? You know, look on your team.

0: Wuli Peter B Oladejo glorious child. Ise wo ni Olorun ran yin si wa loni loni.
1: Awọn ipegede fẹ kan gbogbo eniyan kise agbara.
2: Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọ̀yà nínú ìjọ Christ Ambassador Prime Ministry Incorporated, Ọlọ́run nínú ayé wòlíì Peter, bí Ọládẹ́jọ́ glorious child, tó máa rìnrìn agbára lọ́sẹ̀ yìí o. Nínú àwọn ìpàdé májẹ̀mú gbogbo yẹn, gbogbo ọjọ́ Thursday mẹ́sàn-án òwúrọ̀ àti mẹ́fà ìrọ̀lẹ́, ìpàdé májẹ̀mú yẹn, ìgbẹ́ dídé, ọ̀pọ̀ àwọn tó ti

0: lọ́la a sọ tó kọrúkọ àwọn tó fẹ́ sokúnlé lórí wà á mú dání tó bá ti ń bọ̀ olúwa ní pé ìfi ànọ́ìtì èfìlè lórí báyìí ní tó bá ti fi lé lórí báyìí olúwa wí pé ibi ò ní bá ọ lórí ẹ ò ní sunkún lóṣù keje ò ní ṣọ̀fọ̀ ìbànújẹ́ ò ní wọlé ẹ ọwọ́ ọlọ́run yóò wà lórí ayé rẹ má gbàgbé mami má gbàgbé tí o bá rí wòlíì tó bá ń fi ọ̀nà ọlọ́run wọn jọ báyà dí àyẹ mo fẹ́ kó báyà dí àti mo sọ olúwa sọ wípé oṣù keje oṣù tí ọ̀run máa ṣí lórí ayé rẹ ni má jẹ̀mú ló dẹ̀ máa ṣí ọ̀run lórí ayé rẹ olúwa bá wípé kí n sọ fún gbogbo ẹ̀yìn ènìyàn tẹ́ ẹ bá gbọ́ mi kẹ́ ẹ bá òun wọnú má jẹ̀mú ọ̀run ṣíṣí pẹ̀lú 700 naira kò sínú àkáǹtì tí wọ́n ń pè fún ọ 6-1-4-2-0-8-3-8-7-2 jump in last time 6-1-4-2-0-8-3-8-7-2 okay Daniel Olufemi Komolafe 700 naira ma jẹmu ọrun sisi oluwa si ọrun lori mi o fi se lalẹ o wa pe mi ma wa gbadura fo number to pe yi na o na ni o ma fi bere ona lola gbogbo eyin ta fe ma ba mi soro ta fe ma so nipa la yin tabi e fe ki ma gbadura fo yin whatsapp number mi o sile o na ni number ye ba mi soro lori e to se ai baba adura o fe ma gbadura oruko e na lo ma ko ma sto
1: 070-29-30-57-28-070-14-33-81-11 tàbí 080-286-122-38 080-2861-2238
0: láti àárọ̀ ọjọ́ monday wà bẹ̀rẹ̀ sí gbàdúrà láàárọ̀ lọ́sàn ohun tó ń dùn mí dùn ni pé kí n send àdúrà sí ọ kó má reply mi tàbí kó má dáhùn tí mo bá send voice note sí ẹ whatsapp máa yọ ẹ naturally orúkọ jésù wọn ní yọ ẹ lẹgbẹ yóò dára fún ọ ọkàn rẹ máa balẹ̀ ojú òní tí o oore tí ẹ láàárọ̀ ọ̀la èmi àti ẹdùn gbàdúrà má gbàgbé pé káàdù tó bá jókòó lálẹ́ tó fi gbàdúrà kù ó mú bọ̀ láàárọ̀ ọ̀la àdúrà tó máa gbà lálẹ́ kó kà lórí káàdù ẹ ó ní sàmẹtì bẹ́ẹ̀ ni sàmẹtì ló máa kà olúwa yóò tẹ̀ mọ́lẹ̀ rẹ yóò dẹ̀ bá iṣẹ́ ibi wí lórí ayé rẹ òun náà ló máa kà lórí ankájìfù ẹ pa méjèèjì pọ̀ máa bọ̀ lọ́dọ̀ mi ní ọ̀la iná mọ̀ òní jọ àlàáfíà ni fún ọ orí ọ̀fẹ́ jésù wà lórí ayé rẹ bí agbára ọlọ́run kò gbé ọdún bí ọwọ́ rere ọlọ́run kò wà lórí ayé rẹ ìrànlọ́wọ́ ọ̀run yóò wà lórí rẹ ojú òní tí ọ àlàáfíà fún ọ God bless you have a wonderful night.
2: From Lagos, this is
3: Jordan.
4: Christ Apostolic Church agbala agbara itusile tun ti de o pelu akotun eto isoji nla agbara olorun to tayo olojo makalelogun 21 days ultimate power of God revival akori ki ijoba re de Matthew 6:10 bere lati 29 June si 26 July 2026 ago mefa si mejo irole ojojumo leto ninu gbagale olorun wa igbala siso eso oju rere iwosan fifo ajaga orire aniyo itusile ati gbegan duro di o ni bi isoji ohun pastor S Oforowe pastor Yemi Olutunde prophet J. O. Ojo, Pastor Oluwa Lucy Isaac, Evangelist Daily Success, Evangelist Sanusi Oluwa Kokola, Lady Evangelist O. Adekola, Evangelist Jafet Ajibola, Pastor M. O. Ogolade Atopo, Ransani Jesu Oluwa, Ni Christ Apostolic Church, Agbalagbala Chusile, 23, Jibowu Road, U-turn bus stop, Abule Egba Lagos. Come and experience the ultimate power of God. Prophet S. E. M. Ogolade J.P. Lolu Balejo, Igbimọ Soju Lolu Kede, 080-34-71-4270, Jesu Oluwa.
3: This is Jordan.
5: 105.5.
6: Station with a voice for entrepreneurs.

0: Hallelujah!
1: Hallelujah!
0: And you just
1: go, go, go, go, go, go, go.
0: Ọpẹ́lọpẹ́ rẹ arúgbó ọjọ́. Ọba tí ọjà yóò gbé wa mi. Kábíyèsí rẹ lẹ́tùmọ̀. Ọba tí ọjà yóò pa wá jẹ. Gbogbo ìmọ̀ àwọn ènìyàn
1: ìka.
0: Ẹ̀jẹ̀ ó ṣẹlẹ̀ wa
1: lórí.
0: Ó tóbi, ó lágbára. Ó wúwo ojú ayé lọ. Ojú àwọn ọ̀run lọ. Ta ló dàbí rẹ Ọlọ́run? Atáyé rọ bí agogo. Oṣù bàrẹ́ rẹ. Gbẹ̀gbẹ̀ ni káwo mọ́ ṣe gbé ọba tó yálù lẹ̀gbì.
2: Jordan 105 FM, Instagram Jordan 105 FM.
0: Ó sọ bí ara, ó jà bí ìjì, ó ràn bí òrùn, bí afẹ́fẹ́, ó mú bí òrùn. Àtẹ̀lẹ̀ jọba mú kan mọ̀
2: kan. Listen on the go at W.
0: Wá kan lù kan mú kan mọ̀ kan kò kan yẹ. Ìjìnlẹ̀ ni bo ẹ̀rù nínú ẹ̀rù ìyìn nínú ìyìn ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ipá nínú ipá. Pàjẹ́ mímọ́ wọ mímọ́ ló mímọ́ rí mímọ́ sọ mímọ́ à ń pè lájò ń jẹ́ nílé àtọ́bí mọ́ ní pẹ̀ kó panipani jínijíni mọ́ni wániwáni bàbá mi àrò nìrógún mọ́ tìdí gbẹ̀ngbẹ̀ng bí òkè òkè gbẹ̀ngbẹ̀ng ìwọ lànà lò nílọ̀lá ẹ̀yin olúwa ló. Ayale kedezu adabale dadaru agadaba sia.
1: Thank you Jesus.
0: Oba to ya ojo soto.
1: The God has separated the days.
0: Oba to ya igba soto.
1: Separated the time.
0: Oba to ya oni soto.
1: Separated this day.
0: Iwo lo tobi.
1: Only you are great.
0: Iwo lo lagbara.
1: Only you are mighty.
0: Awon to ti gan wa.
1: Wa
0: wa nfo. Eh Oluwa. Ama rawa asa ti ri laye wa o
1: Oluwa
0: awa rawa
1: yin o
0: tori pe
1: awon
0: kan ti gan wa
1: to wa nfo
0: awon to ti gan wa ti o ba si eta la wa.
1: If not for you, who are we?
0: A kan gbe oga ni.
1: We just exhort you.
0: Wipo tobi.
1: That you are great.
0: Abo re anti ni.
1: See that sister.
0: Ogbon eko lo fi wa yi.
1: It's not that wisdom that kept that.
0: Onku yi.
1: That brother.
0: O ko lo ye ko ti mo raru.
1: To be in the village.
0: Olorun lo mu ewo gboro.
1: But God brought you to this city.
0: O tun de ade oba le lori. Eyin o le ri onko ngba.
1: Baba kan si ready ti.
0: Baba fun lati
1: mo.
0: Ta le mi lati ma soro.
1: Who am I to even speak?
0: Ta ni wo lati ma gbo.
1: Who are you to even
0: hear? Ta bara anu gba.
1: Give God for mercy with
0: wọn bá ti kẹrù wá sígbó.
1: So they put us in the wilderness.
0: Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹrù wá dànù.

0: wọn ti ní òsàyè ó wáyé fún mi lókè ó gbogbo
1: fọlẹ
0: ìyanu o
1: lorúkọ rẹ
0: tí o bá ń gbọ́ mi bí alàyè mo fẹ́ wọ inú àdúrà méje tó máa gbé ẹ̀rí fún ẹ ní oṣù keje àgbàtúgbà ni o
1: tá
0: a bá gbà tán
1: báyìí
0: a tún gbà
1: a
0: tún gbà a tún gbà tó bá fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ lóṣù keje àdúrà àkọ́kọ́ olúwa fi oṣù keje fún mi lẹ́rìí
1: yé
0: dábàlẹ́ kazuda nínú oṣù keje ẹ fún mi ní
1: ẹ̀rí
0: ní inú oṣù keje ọlọ́run gbogbo ayé ẹ fún èmi samuel
1: lẹ́rìí
0: nínú oṣù keje arúgbó ọjọ́ ẹ fún mi ní ẹ̀rí nínú oṣù keje ẹ fún mi ní ẹ̀rí nínú oṣù keje ẹ fún mi ní ẹ̀rí sọ pé oṣù yóò ní lọ àfi tí mo bá rí ìyanu oṣù yóò ní parí àfi tí mo bá rí ìyanu mo máa ní ẹ̀rí ní oṣù yìí lórúkọ jésù bóyá gba ẹ̀rí ẹ̀ gba ẹ̀rí ẹ̀ gba ẹ̀rí ẹ̀ àdúrà yẹn lọ pẹ̀lú
1: Psalm 118
0: ẹni bá máa ka verse 15-20 ó máa gbé ẹ̀rí jáde fún ọ pẹ̀lú John chapter 9 verse 7-10
1: John chapter 9
0: àwọn tó ti rí nígbà àtijọ́ pé ṣé ẹni tó jókòó ṣàgbékọ́
1: yìí
0: àwọn kan ní òun ni àwọn kan ní òun kọ́ mo kàn gbàdúrà fún ọ ní inú oṣù yìí ó ní ẹ̀rí ó ní ẹ̀rí ó ní ẹ̀rí ó ní ẹ̀rí ó ní ẹ̀rí ó ní ẹ̀rí sọ pé ilẹ̀kùn testimony ṣe fún mi gbaragada ní oṣù keje ilẹ̀kùn ẹ̀rí ńlá ṣí fún èmi náà ilẹ̀kùn ẹ̀rí ńlá ṣí fún èmi náà mo fẹ́ sọ ẹ̀rí ní oṣù keje mo fẹ́ wà lára àwọn ẹlẹ́rìí ní oṣù keje ilẹ̀kùn ẹ̀rí ṣí fún mi mo ti ń bá àwọn ẹlẹ́rìí gbọ́ ẹ̀rí o èmi ni ẹ̀rí kan o ọlọ́run fún mi lẹ́rìí o ní oṣù keje ilẹ̀kùn testimony ṣí o Revelation 3:7 ó ló sílẹ̀kùn ẹnìkan ò lè ti ní verse 8 ó ní tí mo bá wá sí tán mi ò ní jẹ́ ká padà tí olùfẹ́ ní oṣù yìí mi ò mọbi tó wà bẹ́ẹ̀ nìkan gbọ́ mi ẹ̀rí tí ò ní dáwọ́ dúró ó yà gbà bẹ́ẹ̀ ẹ̀rí tí kìí tán ó yà gbà gba ẹ̀rí o gba ẹ̀rí o gba ẹ̀rí o gba ẹ̀rí o gba ẹ̀rí o gba ẹ̀rí o gba ẹ̀rí o gba ẹ̀rí o gba ẹ̀rí o gba ẹ̀rí o gba ẹ̀rí o gba ẹ̀rí o in the name of Jesus ẹ pariwo bi tẹ wa tí a bá ti kúrò lórí àdúrà yẹn ó wá kú ká fọ odi there is a breakthrough prayer that you must pray with Psalm 68 ẹ kó ara yín jọ ẹyẹ ènìyàn a ó fọyín tútù sọ pé gbogbo ògiri tó ń bẹ láàrin èmi àti ẹ̀rí ìyálulẹ̀ gbogbo ògiri tó ń bẹ láàrin èmi àti ẹ̀rí mi yálulẹ̀ ọwọ́ tó kan ọwọ́ láti dá ẹ̀rí mi dúró ẹ fọ́ dànù ẹ gé dànù ẹ̀rí mi máa bọ̀ oyóyóyóyóyóyó ẹgbà tẹ̀mítẹ̀mí yàkálẹ̀ màrú àbáṣíadà ọwọ́ tó kan ọwọ́ láti dá ẹ̀rí mi dúró ó di gígé jésù olúwa wa ẹ̀rí rẹ ò ní látakò gbogbo ògiri tí ń bẹ láàrin ìwà àti testimony ẹ ó yalulẹ̀ in the name of Jesus ẹlẹ́ẹ̀kẹrin ẹ gbàdúà against delay
1: ìdádúró
0: tó bá ti pé méje máa ṣe nǹkan mi ṣùgbọ́n gba ilé tẹ̀mítẹ̀mí gbogbo ẹ̀mí
1: delay
0: tí wọ́n yàn tì mí iná rún dànù wa emi tan pe dile jade ni ara mi wa gbe ese wa ma ke emi dile ina le jade o ni osu keje mi o ni ri dile ni osu keje won o ni dile mi emi dile jade oyoyoyo gbogbo emi dile ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade egba gbogbo emi dile ina le jade gbogbo emi dile ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina Jesus Oluwawa
1: Amen
0: Jesus Oluwawa
1: Amen
0: Jesus Oluwawa
1: Amen
0: Na ninu Daniel chapter 10 verse 13
1: Daniel 10 verse 15
0: Oni balogun pasha di angeli emu
1: the priest of pasha head of the
0: they are bringing the testimony of Daniel
1: Eri Daniel lo gbe ba o
0: Sugbon won dile angeli for 21 days Oluwa run won dan awon ton dile mi o ma mura awon ton dile mi o ton dile orere to ya ki run won dan angeli Oluwa run won gbogbo ton dile ri mi na ton dile se yanu erun won dan ni osu keje ri mi bere ri mi de Oluwa run won dan gbogbo ton dile ri mi Oluwa run won dan run won dan gbogbo ton dile testimony mi Oluwa ba mi run won dan Jesus, Oluwawa. Our God is a delay breaker. Male kadabaru se. Won yi ori oke yepe. Won le kwajo odi jariko. Bagba ti won yi kale meje. Odi daduro yen wo. Ayaya ajaga Babiloni wo. Ajaga Babiloni wo. Ajaga Babiloni wo lule. Asenda viala ajaga Babiloni wo ajaga

0: mmire kɔ fopundɔ. Idabayasa. Ɔba tó fi àyè sí abẹ́ obìnrin.
1: Brother put large space in the woman.
0: Tó gbé ọmọ jáde.
1: And brother baby.
0: Gbogbo ita ẹ bá ń gbọ́ mi.
1: You that you hear me.
0: Lójoojúmọ́.
1: Every day.
0: Ní ìmọ̀ bí ó ṣe ṣẹlẹ̀. Ní bí ọ̀nà ti dí. Ìyáhálì ha. Báyìí ni ẹni tí ó ní kọ́kọ́rọ́ síka. Dáfídì wí. Ẹni tó ń ṣí. Tẹ́ni kò lè tì. Ẹni tó ń tì. Tẹ́ni kò lè ṣí. Ọmọ Ọlọ́run ni. Ìlú ọba wúlẹ̀. Ọmọ ẹni tí mo sọ. Ẹni tó la ojú afọ́jú. Kì yóò lànà fún ẹbí. Ẹni lànà lágejù. Ṣé kò ní lànà fún ọ? Mo pàṣẹ. Gbogbo ìtọ́nà dímọ̀ yìí. Ọ̀nà ńlá. Láti òní lọ. Ọ̀nà ńlá. Láti òní lọ. Ọ̀nà ńlá. Ilẹ̀kùsí. Ìyanu kẹta. Ìwé ìrántí.
1: Book of Remembrance.
0: Wọ́n ṣì báyọ̀. Mihai Kada.
1: Hallelujah.
0: Ribalua. A ti ṣí ìwé. Níwájú ọba. A sì rántí. Mordekai. Ó ti ṣe ọba lóore. Ọba wípé kí la ṣe fún. Wọ́n ṣì wò lọ́wọ́
1: báyìí.
0: Kan nìkan níbìkan. Gbogbo bí ó ti tilẹ̀kùn mọ́.
1: Mi
0: mọ̀rọ̀ àmì tó máa ṣe. Ilẹ̀kùsí. Oh my God. Ọlọ́run mi ò ní gbà. Pé kán tilẹ̀kùn mọ́. Kò dẹ̀ mọ́ lẹ́nu ọ̀rọ̀. Ìwé ìrántí ti ṣí. Kọ́ gbogbo ẹni tó ń gbọ́ mi. Lórí ètò yìí. Ní ìmọ̀gbà tó ti gbọ́ mi bọ̀. Ilé ọmọ tó tì. Wọ́n ti ṣí ìwé kan. Ọlọ́run sì rántí Sara. Bí ó ti wí. Ó sì ṣe fún Sara. Bí ó ti sọ. Sara sì lóyún. Lónìí.
1: Today.
0: Ìwé ìrántí. Ó ṣí kan. Ó jìyà mọ́. Ẹlẹ́kẹrin. Ìyanu ìrànlọ́wọ́. My God. My God. My God. Torí Olúwa Jehovah. Yóò ràn mí lọ́wọ́. Torí náà. Mo gbé ojú mi sókè. Bí òkúta líle. Èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí. Rí àlẹ́. Ẹ̀kẹ́dẹ̀ bí. Jìnnà mára bí. Ẹ̀jẹ̀ bí a. Gbogbo ẹni tó ń gbọ́ mi. Ìrànlọ́wọ́ tó ríru ẹ̀rí ó yá gbà á. Ìrànlọ́wọ́ tòsí. Ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn. Ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin. Ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin. Lọ́wọ́ ọmọdé. Lọ́wọ́ àgbà. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Olúwa wà á ràn mí lọ́wọ́. Sọ̀rọ̀ sókè.
2: Olúwa wà á ràn mí lọ́wọ́.
0: Torí pé.
2: Èyàn mi lé mi ò lágbára.
0: Mo ní Ọlọ́run tí mo ràn ní lọ́wọ́. Àwọn ìwo ló máa ń fìràn lọ́wọ́ wá rí. Àwọn téèyàn bá rò pé. Àwọn tó bá rora wọn pé. Àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn. Tí wọ́n láti mọ̀. Bàbá ràn ọ́ lọ. O lè dá nǹkan kan. Nígbà téèyàn bá yọwọ́. Ọlọ́run wa kọ́wọ́ tí. Mèrè ṣe ni. Mi mọ.
1: I don't know.
0: Níbi tí ìtìjú ti fẹ́ dìde.
1: Mi ṣe mi sọ ti for you.
0: Ìrànlọ́wọ́ dìde. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ìyanu ẹ̀kẹ́rùn.
1: Number 15 ẹ̀kọ́.
0: Ìyanu ìdìdí òjijì.
1: The miracle of sudden lifting.
0: Ìdìdí òjijì.
1: Sudden lifting.
0: Ọ̀rọ̀ rẹ.
1: Your case.
0: Àwọn àdàbí pé.
1: Will not be like.
0: Ṣé bá a mọ̀ tẹ́lẹ̀.
1: But we know it before now.
0: Bó ló ṣe dókè.
1: How did he get to the top?
0: Torí òní rákòrò.
1: Because you don't crawl.
0: Òní rìn.
1: You will not run.
0: Òní sáré.
1: You will not run.
0: Ṣe lágbe ẹ̀fọ́.
1: You just fly. Amen.
0: A máa gbé ẹ̀fọ́. Àwọn tó ti lọ níwájú. O fẹ́ lọ já wọn lẹ̀. O máa já wọn lẹ̀. Ẹyin tẹ́ wà ní Facebook. YouTube. Ẹ ṣí a
1: fídíò
0: yìí. Yere Kedua. Mẹ́zàtò. Bẹ́lú Adaya. Ẹ ṣí a. Ní ìgbà méjìlá. Méjìlá. Ọ̀rọ̀ ń jáde. Àṣẹ ń tẹ̀lé. Mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́. Ìrànlọ́wọ́ orígun mẹ́rin àgbáyé. Ẹ gbà á. Ìyanu ẹlẹ́kẹfà. Ìwòsàn. Ìwòsàn. Ẹnikẹ́ni àtàṣà nínú
1: yìí.
0: Mo dún wájú ọ̀rùn jákè. Àìsàn ara rẹ̀. Ọfà ara rẹ̀. Àfiṣe. Àránsí. Kó jáde.
3: Ọ̀rọ̀ yìí ti dé didi.
4: Ó ti dé didi Ọlọ́run.